0: Wednesday ọba tó ṣe òfurufú lọ́jọ́ yóò decorate wa tọmọ rẹ pẹ̀lú ohun tó dára. Àbíẹ̀ sí ra bá mẹ́pọ́ mọ́ bá wọ̀nyí. Ẹ wọ ìwọ ayọ̀ sí olúwa yín lẹ gbogbo. Ẹ fi ayọ̀ àti orin ńlá ti ọlọ́run máa rẹ̀. Báyé jẹ́ fẹ́ kórè ọlọ́run ní ọgbà bẹ́ẹ̀ gbogbo ilé pariwo. Wọ́n rẹ̀ mí níṣẹ́ yìí ni Pásítọ̀ Fákẹ́yẹ mọ́ ni bàbá Alábíyamọ ni mò ń jẹ́. Ọmọ rẹ̀ ò ní sọnù sínú ayé. Ó sọ ìwà mí mọ́nu ó sì wá ládùúrà ògbà. Ó ta fàsókè yìí dóborí o ládùúrà rẹ ògbà. Ó fọ̀rọ̀ tí ò dádi ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó sì fẹ́ kádùn àmọ́ tiẹ̀ náà ògbà. Ènìyàn sílẹ̀ kù fún ẹ̀ṣù ó wá ní kí Ọlọ́run wá máa bá òun jẹun. Súnmọ́ bàbá God súnmọ́ ẹlẹ́dàá rẹ. Má fi ọ̀rọ̀ Jésù ṣeré nítorí ó ti máa padà jèrè iṣẹ́ rere tó o bá ṣe. Romans chapter 5:8 ka ìwé yẹn sókè dáadáa.
1: Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí wípé.
0: Yes sir.
1: Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀. Kristi kú fún wa.
0: Ẹni tó kú fún wa yìí ó ń bẹ láàyè fẹ́fẹ́ rẹ̀ kádùn rẹ̀ kó lè máa gbà. Bá Ọlọ́run rìn jẹ́ kí àárín ìwọ àti Ọlọ́run kó gún rege lórúkọ yẹn wàá jèrè àdúrà rẹ o. Ẹ̀mí tí ń wùwà tó dáa tó ń gbèrè àdúrà rẹ yóò bàlẹ̀ gbogbo wa o. Onírógùn ìpáyín kẹ̀kẹ́ lórí àwọn ọmọ rẹ̀. Sẹ́mi eléyìí onírí jákulẹ̀ mọ́. Ọmọ rẹ òní fìdí rẹ mi. Ọmọ rẹ mọ́ mi onírúpọ̀. Inú bí ẹ̀fúùfù lílẹ̀ ó wó lu igi omi ayé ọmọ rẹ òní wó lulẹ̀. Inú bí omi ó wó lu igi lórúkọ Jésù ayé òní bínú ògo ọmọ rẹ. Àti ra bàtà fọmọ lórúkọ Jésù àní raṣọ ọ̀fọ̀ fọmọ o. Ọmọ mi níbi gẹ́rẹ́gẹ́rẹ́ yàrá òkè kò ní jẹ́ kí ayé ó ṣubú lé ọmọ rẹ. Ọba mi ọ̀dádá tó dá gbogbo tí ń bẹ ní ayé kò ní jẹ́ ká yóò fi ọmọ rẹ dá ìdákúdá. Ọba mi ẹlẹ́gbàá gbèjọ ohun yóò sọ ọmọ rẹ di nílá níbi gbogbo. Sàmí eléyìí oúnjẹ ọmọ máa tó kàn ọ́. Mísà tó pípé òkùnkùn àdúgbò yín kò ní rí ọmọ rẹ mú o. Mísà ganiyan yóò fọlá ọmọ rẹ tọrọ. Ayé òní fayé ọmọ rẹ tàfàlà. Ayé òní fògo ọmọ rẹ tàfàlà. Áńgẹ́lì àrọ mọ́lẹ́kú yóò bẹ ilé rẹ wò tọmọtọmọ. Abiyamọ yìí má láàrùn lórúkọ Jésù ọmọ rẹ máa pàdé aláàánú. Oore gbogbo tó ti ṣe fẹ́ẹ̀ nìkan rí lórúkọ Jésù wà tọmọ rẹ ó yá ibẹ̀ sí gbà. Ọmọ rẹ òní bábálì jẹun. Ìwúkàrà kí ó ní mú kí ìyẹ̀fọ́ wú ọmọ rẹ máa pàdé olóore yóò sì dín ńlá. Aṣọ ẹ̀yẹ ọmọ rẹ kò ní padà di aṣọ yẹ̀yẹ́. Gbogbo abiyamọ tó domi síwájú torí ọmọ lórúkọ Jésù ẹ padà tẹlẹ̀ tútù o. Sàmì eléyìí abiyamọ yóò ní fọmọ rẹ sọgbà. Ọmọ rẹ ò ní rí àkìmọ́lẹ̀. Ọmọ rẹ ò ní fi àwàdà jóúnjẹ ọ̀tá rẹ̀. Ọmọ rẹ ò ní nú oyún àní ìbí o. Ẹni títí rẹ ti jóná kò ní koná mọ́ ọmọ rẹ. Sàmì eléyìí ìlérí máa ṣẹ nínú léyìí o. Ayé ò ní fọmọ tẹ́lẹ̀ ọkọ̀ wá bá wa nílé. Ìyanu gbé ìwà tọmọ rẹ dìde láti èní lọ. O ò ní ṣàgbé jẹun tọmọtọmọ. Ayé ò ní fọmọ ṣe pàṣán fún wa. Iṣẹ́ rẹ ò ní jóná o grandma. Ọmọ rẹ ò ní ṣe àárẹ̀. Wọ́n dẹ̀ ní gbé ẹnikẹ́ni wa jáde kúrò lábẹ́ tirẹ́là o. Ọmọ rẹ ò ní fi wàdùwàdù dá nǹkan láàrẹ̀ nù. Ọmọ rẹ ò ní lá ọbẹ̀ gbígbóná. Iṣẹ́ ìsìgidi wọn bàjẹ́ lórí ọmọ rẹ lẹ́ni. Iṣẹ́ ọmọ láńgidi wọn yóò dàrú mọ́ wọn lójú. Ṣẹkẹrẹ kì í lòdì ìbànújẹ́ ìwà tọmọ rẹ ní lòdì ẹkún nínú ọdún yìí. Ṣẹkẹrẹ ò ṣe é pàpálù sàmí eléyìí ò ní jìyà oníyà. Àkókò ọmọ wọn ò ní kọjá rẹ̀. Bàbá olówó máa ṣàánú àwọn ènìyàn lórúkọ Jésù òní dolówó àná o. Ẹni afẹ́rí olóore máa rí ọmọ rẹ̀. Ìjẹ́fọ́ di àkíkàrá gbá ayé ọmọ wọn ní bàjẹ́ lójú wa. Ìgbọ́fọ́ di ọ̀pá láńbá lórúkọ Jésù ìgbà bí òní dé bọ́mọ rẹ̀. Ògbó ọmọ rẹ ò ní túká lójijì. Afẹ́fẹ́ funfunfun kò ní fá ìbànújẹ́ lu ìwà àtọmọ rẹ lẹ́ǹkùlé. Sàmí grandma lórúkọ Jésù ọmọ àtọmọ ọmọ rẹ ò ní dínkù. Ayé ò ní wọn ẹsẹ̀ mẹ́fà fún àwọn ọmọ wa o. Ayé ò ní bá wa gbé ọmọdé bójú padà. Eku ò ní tọ̀ sí gbẹ̀gìrì àwọn ọmọ rẹ. Ọba mi ajíwájúwá ilẹ̀kẹ̀ yóò dẹkọrẹ́tì gbogbo wa o. Ayé ò ní yé sí ọmọ rẹ grandma. Wàhálà ọmọ ò ní sọ́ di arúgbó ọ̀sán gangan. Wàhálà ọmọ ò tún ní sọ́ di aláàárẹ̀ o. Ayé ò ní kun ògo ọmọ rẹ lóorun. Ayọ̀ lẹ fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ náà la máa fi làjà. Wàá fẹ́ dọ̀ lórí òróró lórí ọ̀rọ̀ ọmọ rẹ. Ọdún yìí ò ní di ọmọ wa mẹ́rù lọ o. Ìgbésí ayé ọmọ rẹ yóò bẹ̀ sí wùwọ gan. Ó yà lọ máa fayọ̀ náwó tọmọtọmọ. Àjẹ́ sínú ilé yìí ò ní tójú ìyá rẹ̀ rí ọrùn. Ojú olójú òjò tẹni ẹni ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe. Aforo dúdú bójú mú ni lọ́rẹ̀ lọ́sàn gangan lórúkọ yẹ kò ní rí sí ọmọ rẹ. Ọmọ rẹ ò ní ṣẹ́ burú ọ̀là. Orí ọ̀fẹ́ ò dọ́gba ò ní ṣì wàgù tọmọtọmọ. Ẹ̀mí wọn tí wọ́n sì yóò bàlẹ́ àwọn ọmọ wa. Wọ́n ní palẹ̀ aṣọ àti fọ́tò ọmọ rẹ kúrò nílẹ̀ o. Wàhálà ọmọ ò ní gé ẹ̀mí rẹ kúrò bàbá. Ẹ̀yin màmá ayé fèpè bọ́mọ ṣeré lórúkọ Jésù pé ò ní mú ọmọ yín o. Tó bá pé aláàánú ka aláàánú méjìlá máa dìde sí wa sí ọmọ rẹ. Ọmọ rẹ máa di aláàánú fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ènìyàn. Ó ní wáyé asán tọmọtọmọ. o ni poforo fun tomo tomo omo re o ni fitipati wa wa owo ati ola omo re yo de ni atata lawujo ediki mu atako ma le ta ata yo ni ta tomo tomo edi mu ewura lojo ojo si edi aye epe aye ko ni mu wa tomo re edi o de ni di wa tomo re o sami eleyi wa tomo re ni de ni ana o ni dolowo igba kan ri o omo re o ni di aripo se omo re o ni di aribinu si awon eniyan o ni mo da tomo tomo o ye iwa tomo re be si gbe aye irorun olorun to ni aye atorun yo gbe iwa tomo re dide oruko omo re yo soro ni bi giga awon agbagba meteta ni isalu orun yo gbe awon omo re dide baba omo ati emi mimo ni mo nroyin re yo ran omo re lowo oluwa yo gba omo re lowo ogun to ba nile baba re yi o oluwa yo gba awon omo re lowo ogun iran diran oluwa yo gba awon omo re lowo ogun adugbo oluwa yo gba awon omo re lowo ogun alajobi ajije to fara ko latara awon to jade lara re yi loruko jesu o ditan leni oloyun isami o ni rogun abi siwin oloyun oro re oni doro ile nla o loruko jesu oro re oni yiwo oloyun yi oni bisi ole ayo ko so ninu re oni birthday ni congratulations ase yi samodu o oro jade si gbogbo eni to ngbo mi ni agbaye owo yin ma de o inawo ko inawo abaradi ko ni yo fun wa tomo re gbogbo mo to serve ya loruko jesu e lo re e bo re o bi ase yori lewe loruko jesu kristi bi oni de bayin won ni teyin si egbe titi o oke oke ba lo wa fun ni gbe loruko jesu oni toro je laye jesu oluwa wa e je wo bi olorun se de ko lo iya yi pada
2: lati bi 4 years mo ni awon ilakoja kan to ni agbara to fi de bi oja mi ni ko si oja
3: kabiyesi
2: ki lo sele omo sise sise ni mi to de ko rowo na
3: beyin
2: ogun ya gan o ma ko fe gbon a ni rigba sugbon nigba tolorun ma je wa re pelon pe ton yen jade owo ni ati awon properties 1.5 ni agba jade le njo meta
4: 1.5 million
2: hallelujah ni 1.5 to come yin
4: property wa nko
2: ile ile o ti come mi na
5: e no ti jade
2: o awo wa ile o ti pa nle
5: hallelujah
4: se ba ti ri abiyamo ti won dress pa o cheche gba 1.5 million Olorun to gbe 1.5 ati property jade o si ma gba 20 million me.
6: Amen.
4: Gbogbo yin te wa nbi e to yin tin be lowo omo baba ati ya yin. E to yin tin be lowo oko. Lowo awon idile oko. Olorun ma ba yin gba.
5: Amen.
0: Ha ko ti e si eri ti mo ngbo lori afefe ti odumo mi ninu. Ma je mu igba ni ti agbe won kola ni ana. Oun na la ngbe lo si ifo ni ola. Ago igbala 20 ni mo ngbe bo nilu ifo ni ola. Atori pepe ni mo ma ti loko ni fere gbogbo abi e mo pata lode leto lati lu leyo kankan nitori agogo ayo fe lu ni le ni kankan wa bole ni bosu bosu to wa ni fo ni oguse ni bosu bi so fa lokada ka gbe lo si church amo fakeye ago mesan ni o wa ri re gba bibeli wi pe alabukun ni fun awon tin bukun ni ko si ore to da lori omo lori ara re to gbe Oluma je ki gbogbo eniyan se bi agbara re ba se to leni ko si bo je ba kere to ti o ye ko fi ranse koda ko je 10 naira ni iwo gbiyanju ko se atori kan se kan lo lorun o be se nse owo ni to lowo yin o isoji September 16 ti deta isoji ojo meta pere ti a pe akori re ni wipe mi o ni mo boji omo ibe da lati fe ba gba awon kan ti pe yi je wa ilu eko ni sa ni gbogbo abi ya mama pejo si ni ambo plain ground ni ilu agege asa ilu agege fe gbe ise ranse baba labi ya mama lalejo gbogbo eni to ba mo baba mi so fun pe ilu agege la lo ni September 16 to ba ti de ilu agege gbogbo eniyan lo mo ambo plain ground olorun baba labi ya mama o
7: aye lo wa
8: hello hello prophet 090 60 57 1110 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo a o ni mo bo je mo
9: From Lagos, this is
10: your
3: 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with the voice for un-

0: ti won gbo mi kaakiri gbogbo orile ede agbala aye eh ma dupa lowo oni ma jemu dupa lowo baba mi tu dupa lowo baba re eni to fu e lanfani atori ofe eni ti o je ko ti duku eni to fi anu gba e eni to fori ofe gba e eni to sanu fu e baba mi ti je ko ri ojo ta pelu jo anu ma dupa lowo enikan dupa lowo oni ma jemu to je ko ri ojo anu kini o se leni ojo anu bo se bi pepe re n to se ni bi pepe ni pe bẹ̀rẹ̀ sí ní fòsókè ní ìgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ láti máa fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ ẹni tó yọ̀ǹda àǹfààní kan fún ẹ tí ó yọ̀ǹda fún ẹlòmíì máa gbé orúkọ ẹ̀ ga máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àǹfààní ńlá fórí ọ̀fẹ́ ńlá tí ó fún ẹni kẹ́ni tó kọ́ dìde yọ̀ǹda fún ẹ. Mo ti wá ń dúpẹ́ léni ọjọ́ àánú tó bẹ̀rẹ̀ sí dúpẹ́ tó ń fi ògo fún tó ń fòsókè ní ìgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kí bàbá mi jẹ́ kó rí 1908-2026 ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá yí á tó padà síbi pẹpẹ yí á lọ máa kí alleluia ńlá méje àti ògo méje ká tó fi dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú. Mo ti ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ tó ń fi ògo hàn fún pé ó jí ẹ sí mọ́lẹ́ àlàyé tó wá ń kí alleluia ńlá méje àti ògo méje fún onímọ̀jẹ̀mú. Mo ti ń ṣe léyìí fún bàbá mi arúgbó ọjọ́ tó bẹ̀rẹ̀ sí fi alleluia àti ògo ńlá tó fi ń gbé orúkọ rẹ̀ ga ìtẹ́ ti mọ̀ ọ̀làrẹ̀wájú ọlágbẹ̀mí jp amínúmọ̀rígbà kí ní bàbá mi arúgbó ọjọ́ ní kájẹ́ ṣe ní àmì tòun rẹ̀ tó jọjú àánú yami ń dí ẹ̀nú àkókò rẹ̀ yájọ́ ìrìnàjò ẹ̀mí kájọ gbọ́n tó ní májẹ̀mú ní gbogbo ọkọ̀ tó ń tẹ́lẹ̀ sí mi léni ìyá pè ní ọjọ́ àánú bóyá gbágájókòó rẹ̀ sí mọ́tòsí yájọ́ ìrìnàjò ẹ̀mí ká gbọ́n tí bàbá mi ní fún gbogbo ọkàn ó yá ní kíákíákíá orin dávidi sáwọ́ra 30:7.
1: Israẹli
0: iwọ ni ireti ni ti oluwa
1: nitori pe lọdọ oluwa ni anu wa
0: sugbọn Israẹli iwọ ni ireti inu oluwa tori ọdọ rẹ ni kini
1: anu
0: gbe wa o ni ireti ni oluwa tori pọdọ oluwa ni anu gbe wa olugbọn to n gbọ mi si wọn naa ni ireti inu oluwa ọdọ ẹnikan ṣoṣo naa ni anu wa òun náà ni ọ̀dọ́ ọlọ́run ní ẹ̀tọ́ síwájú
1: àti ní ọ̀dọ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà
0: ṣùgbọ́n ọ̀pọ̀ ní ọ̀dọ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà àánú àti ìdáǹdè ọ̀dọ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè tún gbé wá bí wọn náà bá lè yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù láàrọ̀ wọ́n bí ó rí ìdáǹdè ní ọ̀dọ́ rẹ̀ ó tún rí àánú gbà bóyá Psalm 86:5.
1: Nítorí ìwò Olúwa.
0: O ṣeun.
1: O múra àti dáríjì.
0: It can possibly
1: be. Yes. O sì pọ̀ ní àánú fún gbogbo àwọn tí ó ń képe ọ́.
0: O pọ̀ ní àánú fún gbogbo àwọn tó ń képe. Mọ́mí ìwọ náà béèrè fún àánú láàárọ̀. Àánú á máa pèsè rẹ̀ gbé wa. Ẹja tún wo Vastatin rẹ̀.
1: Nítorí pé. Ńlá ni àánú rẹ sí mi. Ìwọ sì ti gba ọkàn mi lọ́wọ́ Ìsàòkú jíjí.
0: Ńlá ni àánú rẹ̀ sí mi ìwọ ti gbọ́ ọkàn mi kúrò lọ́wọ́ kíni
1: ìsàòkú
0: jíjì àmọ́ iye ẹlòmíì ọkú ti kú tó jẹ́ pé àánú ńlá ló gbẹ lòmíì ó jẹ́ kẹlòmíì ti lọ sí bùjì ó jẹ́ ká ti gbàgbé pẹ̀lòmíì wá sáyé ṣùgbọ́n àánú ló gbẹ lòmíì tí ó ti jẹ́ kó lọ sí bùjì lójijì ẹja wọ ẹsẹkẹẹdógún rẹ kí ló tó.
1: ṣùgbọ́n
0: Ìwọ Olúwa
1: ni Ọlọ́run.
0: Ọlọ́run
1: tó kún fún ìyọnu
0: àti olóore ọ̀fẹ́
1: olùpamọ́ra
0: ó pọ̀ ní àánú
1: àti òtítọ́.
0: Ṣùgbọ́n olùpamọ́ra ni ó pọ̀ ní àánú àti òtítọ́. Ìwé ìsọpẹ́ yìí yóò mú òtítọ́ tó yóò sì sọ yín di òmìnira. Ó pọ̀ ní àánú àti òtítọ́ olùpamọ́ra ni. Mọ́mí ẹ tó dáàdì tó ń gbọ́ mi láàárọ̀ gbogbo ọkàn tó ń gbọ́ mi. Ẹnìkan wà tó tóbi tó jẹ́ pé ó ní ìpamọ́ra ó tún wá pọ̀ ní àánú òun náà ni Jésù Olúbalà. Ìwọ náà yẹ̀ǹda ayé rẹ̀ fún láàárọ̀ kò lè bá rí àánú mú lọ́dọ̀ ẹ̀ kò lè bá rí àánú bù lọ́dọ̀ ẹ̀ kò síbi kan tí àánú wa tó jọ ọ̀dọ̀ ẹni tó rán mi láàárọ̀ ọba àwọn ọba. Ìwọ náà jọ̀wọ́ ayé ẹ̀ fún kó lè rí àánú tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ àti ìpamọ́ra.

0: yàtà 16.
1: yí padà sí mi kí o sì sànú fún mi.
0: kò sànú wọn dábìlì yí padà sí mi kò sànú wọn náà lè sọ bẹẹ bí kò lùwà yí padà sí ẹ kò dẹ tún sànú fún ẹ láàrọ.
1: fi pa rẹ hàn fún ìránṣẹ rẹ
0: òbí ẹnìkan lè fi pa wọn fún ẹ tó ní agbára láti fi pa rẹ gbèrú láti fi wọn fún wọn náà láti fi tóbi àti agbára rẹ fún ayé rẹ láàrọ bí wọn náà bá lè kígbe fún àánú ẹnìkan tó pọ̀ ní àánú yẹn ọdọ ni kò ṣàánú fún ẹ ó yẹ jẹ́ àtúnṣe psalm 103:8.
1: olúwa ni aláàánú àti olóore.
0: olúwa ni aláàánú àti olóore.
1: ó lọ́ra àti bínú. ó sì pọ̀ ní àánú.
0: ẹnìkan wà tó lọ́ra àti bínú ẹnìkan tó wà tó pọ̀ ní àánú ẹni yẹn ló rán mi sí ẹ láàárọ̀ ó pọ̀ ní àánú ó lọ́ra láti bínú àìmọye ènìyàn mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run wà bá mi tuntun mi sókè nítorí ìgbàlẹ̀ mi àwọn kan ẹnìkan ti rán mi sí ẹ láàárọ̀ ìwọ náà bá fàyè rẹ fún jésù pátápátá láàárọ̀ kò lè bá rí àdúgbò Proverbs 28:13.
1: ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀
0: kí ó bu ẹsẹ̀ rẹ̀
1: mọ́lẹ̀
0: yóò ṣe rere
1: ṣùgbọ́n
0: ẹnikẹ́ni tó jẹ́wọ́
1: tó sì kọ sílẹ̀
0: yóò rí
1: àánú
0: ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kọ sílẹ̀ yóò rí àánú ìwọ náà jẹ́wọ́ kó kọ sílẹ̀ kò lè bá rí àánú níbi tá a dé gbogbo ikú tó wà lọ́wọ́ rẹ̀ tí ó dára kọ sílẹ̀ láàárọ̀ kò lè bá rí àánú mọ́ níbi tá a dé gbogbo ọkọ̀ ìjà padà yájá bọ́ síbi pẹpẹ tá a ti yà sọ́tọ̀ nínú ilé wa nínú ilé wa jájọ gbẹdúà ọmọ kígbe olúwa fàánú gbà mí lọ́wọ́ alágbára tó ní ayé mi lára àdúà
1: máa ń rí ìpàwódìá
0: rí bàbá máa zute ilé ìbúraró
1: mo zute ilé ìbúraró mi
0: jésù olúwa wa kọjá lọ nù mí bó ti máa lo mi ẹ kó ju aṣẹ́gun yóò sì dára fún ẹ jésù olúwa wa ó mí yẹn níbi tó gbé wa bá ń ka sáàmù sí omi yẹn bó ti ń ka sí ló máa ní ìṣẹ́gun yẹn á dẹ̀ dalẹ̀ bá ń ka sáàmù 51 sí gbìyànjú pé ó ka bí mo ṣe ní kó ka owó dẹ̀ rí pé lóòótọ́ ni àánú máa fọhùn fún ẹ kí lè tó ṣù gbogbo ọkàn bá mẹka sáàmù 102 sí ni bí wọn náà ti ń ka ló máa ní ìṣẹ́gun dalẹ̀ bá mẹka sáàmù 103 sí ó bá ti ka ìṣẹ́gun yẹn á dẹ̀ dalẹ̀ wà á dẹ̀ fàyàn dúpẹ́ yóò sì dára fún ẹ jésù olúwa wa àmì níbi tá a dé gbogbo ọkàn jájó
2: mo wá láti ẹgbẹ́dá.
3: ẹgbẹ́dá kí lorúkọ yín.
2: Sekinot Lamina. mo wá síbí yìí ní ìgbà yẹn pẹ̀lú mọ́mísí mi.
3: àwọn àtìyá wọn lọ́jọ́ wá bí.
2: ẹ dẹ̀ pé wọ́n dàde láàrin gbogbo ènìyàn.
3: ẹgbẹ́ wọn ni mo pè yá àwọn jáde láàrin gbogbo ènìyàn.
2: ẹni pé wọ́n máa jẹun dọ́ máa jẹun ọmọ dọjọ́ alẹ́ kọ́ dẹ̀ máa lọ sí abroad lágbára ọlọ́run pẹ̀lú
3: ọpọlọ.
0: ó máa jẹun dọjọ́ alẹ́ kọ́ dẹ̀ máa lọ ìlú program ti a máa ń dìgbà ṣe nínú agbo ní ẹ̀mí ẹlọ́run ti lọ mú ìyá yẹn jáde pé ìyá gbọ́ ó jẹ oúnjẹ ọmọdọ́jọ́ alẹ́ o kó dẹ̀ tún padà travel ló ti lóyún yìí wọ́n ní bá ṣe sọ̀rọ̀ ẹ̀yìn wa canada mọ́mí ta ló ń wárú oríire bẹ́ẹ̀ ta ló ń wárú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ mo pàṣẹ bí wòlíì ó yá bó ti máa kí ààrẹ sínú ẹ̀ ó yá wọnú orí ọ̀fẹ́ bí olúwa ti ń bẹ́tẹ́ mi ẹ̀bẹ̀ yóò sì padà dára fún ọ nírí ìyá dẹ ṣe o wọn náà dẹ pa padà fàyọ̀ wá dúpẹ́ jésù olúwa wa níbi tá a dé ìwọ náà fẹ́ bá mi sọ̀rọ̀ ó fẹ́ máa gbé ètò wa lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ìgbà ọ̀sọ́m nọmba ni kò bá ti bá mi sọ àbí ọ̀nà fẹ́ fẹ́ rí ẹ̀rọ ṣe sí mi ètò bá padà lórí afẹ́fẹ́ fi sí ọ̀sọ́m nọmba tí wọ́n pè fún ẹ méjì ni wọ́n pè fún ẹ pé ya.
1: 08033462861.
0: ó máa dára fún ojú òní tí ẹ bá mi sọ̀rọ̀ àbí kájọ fojú rojú ní ọ̀sọ́m nọmba yẹn ó sì dára fún ẹ jésù olúwa wa má gbàgbé ìpàdé kan tí ó wáyé láàárọ̀ àpẹẹrẹ wákàtí àánú gbogbo àwọn tó ṣe nǹkan láṣẹ pàtì àánú ni àwọn tó ń rìnrìn àjò òfo àánú ni ó jẹ gbèsè máa bọ àánú máa fòun fún ẹ bó o bá ti lè gbọ ìdarí àti tọni tó o bá ti fara wá tó o bá ti lè fara wọn wàá rí pé wọn náà máa padà wá jẹrìí abẹ́rẹ́ láago méje àpàdé láago mẹ́wàá gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi kí wọ́n mọ́tò tó lẹ̀ yànnà pàjá pọ́lẹ̀ ní under bridge opposite yẹn ni kò funa sí ibẹ̀ gángan ló ti gbé ọ̀kadà ibo lọ́kadà yẹn ń gbé ẹ lọ ọ̀kadà yẹn ń gbé ẹ lọ sí ìyànà odò number 5 victor láàyè abẹ́ni òtí débẹ̀ náà ni ọjọ́ bákan náà gbogbo ẹ̀yìn tí ìlú ifọ̀ aago mẹ́rin ni kánsẹ́ni ó máa parí lé aago mẹ́fà atago mefa yen la gbadu afa yen da go meje kini won na do se ma bo ninu eto yen to yen ma ni agbara o de ma fa yo dupe ti won na ba le farao gbe yin ti so goju ori atan yen de yesi won na re pe o farao no program mo be ni oruko olorun je ka jo pade ka jo foju roju ninu eto yen iwo na ma gbe yin ti ko ka yen na logbo Womoto ye ifo. So come a ball and total felicitation. To bat a ball and total felicitation. Egbe beni wati bokada. Uti den NPC. Mo lulo. Vision Academy Ferowa. Leke tare. Ifa ande wawa. Ama reti u de man ni agbara. Uno de man fia yu bi. Iba upe. Ane si ye. Uma ku loto. In Jesu. Dembe. Lai. Mugwe inya bi amote ulishi. Kemaro walowo. Gbogbo ojo te ba lu laye e o ni fo mejeji ba won siku omo gbogbo ojo te ba lu laye o ni rogo nkan mo ni fese jo ni solu wa amen gbogbo eyin te ni ro won lowo pelu ye kan laaro to luwa ba fese e loko o ni ro won lowo pelu 1000 abi 2000 iwo na le se o le se ko tun se fo mo iwo na ko furugbi kan to je rugbi anu laaro ka nu joku ti e kanu de farawon lori aye to ba ti se anent lori ara re o ri pe kile to su o de ri anuba eyin package eni koni kini account number 00960742221 asset bank olarewaju solomon olagbemi bo tin fi si omo ni ku mo lori bo tin fi si bi o pada jere omo yen dojo ale dojo ogbo o de ti ri be o se to ma yi pada yes Oluwa amen ni bi ta de o fe pe woli ma flash lo ba so meji na oya ma flash pe ro ibale soro yen ka jo foju oju abi ke gbadura fe ege bi toni ati dari oya
1: 080 26 61 3610
0: 080 33 46 28 61 oma de na wo na pe mi ke sure fun wa ti le re o de pada ra anu ba o de tun yi ona yes oluwa amen ni bi ta de gbogbo oko o fe idame wa be lowo lati bi furugbe wo na ba furugbe idame wa abi ore ko tun wa lowo re tun be ma fi ni tu yi lowo ni gbogbo igba lojojumo abore ko tun wa lowo lati fi gbe wa lati ni wo na ni o start mi ji metare wo na ba fi si GTB account and economic account number 00164997 23 GTP. Alari wa di Solomon. Alari wa di Solomon. Tonzi Messako to Tibet. Tonzi Messako to Tibet. Wednesday Messako to Tibet. Ni Iyana Pajati Mifo. Monday Messako no to Tibet. Sunday Messako no to Tibet. Wana Ripu Wambe. Baba ti ku mi bayi an lo le oluwa an lo si ala pade ati unifo won na
4: so my people this na Jordan Drive na dey listen to so
0: ya jo pade gbo bi gbe igbese laaro ati wa nu eto yen si dara fo e bo ti wa nse gbo bi ona ti se itore anu yen ma pe mi ke sure fun ati le re o si dara fo e ma gbagbe pe apala koko bakan na lola yesu oluwa wa
5: from Lagos this is
6: Jordan
7: 105.5 FM. This is Jordan 105.5.
8: Station with the voice for entrepreneurs.

0: láàrin 1 week. Sister yẹn lòun make 1 million plus. Ẹjẹ́ ń bèrè pé lẹ́wù wo nìyẹn o ní secretariat. Tọ́ bá lè jẹ́ òní business. Àìmọye nǹkan ni ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí sísí. Torí pọ́ lọ nǹkan sí lójú. Gbogbo ẹni tí ń bọ̀ mí láàárọ̀ nǹkan fọwọ́ méjèèjì sí ojú ẹ̀ báyìí. Èmi ń pàṣẹ ni gẹ́gẹ́ bí ikọ̀. Iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀. Ìṣíjú tó fi dọlọ́rọ̀, in tó ṣe tó fi make ẹ̀, in tó ṣe tó fi tayọ. Bí wọ́n bá jẹ́ o ṣe àmì, kójú ẹ̀ kó sì sí. In the name of Jesus Christ. Agbára Ọlọ́run tó tó gba ni, ó mú ìpín ìràwọ̀ ẹ yí padà. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, àánú ò sí lẹ́kùn fún ọ, sàmì kó gbé tó àmì mi. Ẹ já lọ church. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ló ń gbọ́ fún iṣẹ́ tó ń wo system kan tó wo nǹkan. Wo nǹkan o, nǹkan kan mo tún sí ọ lójú sí yìí o. Aago mẹ́jọ àbọ̀lá pàdé láàárọ̀ yìí, tó ọ̀ bá lè wá láàárọ̀ wá ní aago mẹ́rin. Ìsìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn. A fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ọfà ìkórìíra. Ẹ jẹ́ ń fele ìkùn. Olùfẹ́, ó tú àkókò tó mọ ní ibi tó ti mọ gbàdúrà o. At least lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò pọ̀ ju o. Nítorí ọba ṣe ń wẹ̀sìdè yòókù tó di Sunday. Wọ́n mọ lagidi, wọ́n mọ àwọn káàmù ni, káàmù ni. Kí wọ́n fi ń gba wọn bí wọ́n ń ṣe ọ níyè ni. Kí wọ́n tó ní ọmọ fi ìrúbọ lẹ̀ tẹ́nìkan bá ní fọ tá a bá ní fọ ọrẹ́ lẹ̀. A ti kọ́ ọ ní nǹkan tó ti gé nílẹ̀ mẹ́wàá. Kò sẹ́nì kankan tí ń sọ pé kò ṣe tágbára tó tó lè tágbára rí ọ̀ka. Ẹ jẹ́ wo bọ́ọ̀lù ṣe sàánú mọ̀mọ́ iná.
1: Orúkọ mi ni Ajíhìnrere Bọ́lá Adémọwọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá Adúpẹ́ nítorí pé gba ìpè yìí. Ó fún wa ní Holy Communion. Holy Communion yẹn mo wá gbé lọ sílé.
2: Sọ ń gbọ́ tí ó ní fún wọn.
1: Ìgbà tí mo gbé délé, mo wá fi àgbógbó bí mo bá ṣe ní ká ṣe ṣe mo àná ìsìn gbogbo inú ilé. Mo wá gbé lọ sí inú gáràjì. Mo wá dà síbẹ̀. Mo ní àpò tí ń lo mọ́tò. Kò sí mọ́tò nídìí mi mọ́.
2: Ẹ ti lo mọ́tò dáadáa tẹ́lẹ̀ kò wá sí kankan mọ́.
1: Bẹ́ẹ̀ni mo ń lo mọ́tò mo ń lo driver kò sí kankan Ọlọ́run ipẹ̀ Holy Communion ó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún mi mo wá dà sínú garage.
2: Ẹ dànù garage tí ò sí mọ́tò ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni ìgbà tó máa di the following week ẹnìkan wá sínú ilé gbogbo tó wà nínú ilé títí dórí spoon títí dé orí AC kò sí nǹkan tí wọ́n change nínú ilé everything.
2: Ọba yín kó tuntun tuntun wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àmì yẹn kọ kàn ṣe kò sì tún dá lé. Lẹ́yìn Holy Communion tó sùn yìí, àwọn nǹkan ribiribi tọ́jú ọ̀tún kan sí àmì yọ̀ wọlé.
1: Lẹ́yìn ìgbà yẹn bàbá mo rò bóyá ó ti mọ síbẹ̀ yẹn. Àfi bí ẹnìkan ṣe pè mí, wọ́n ní mọ́ mi ṣe bẹ́yìn mọ́ mi Adémọwọ́ òun níbẹ̀ yẹn. Wọ́n ní ẹ wá síta, mo ṣe máa yọjú síta, mo rí Highlander blue.
2: Highlander.
1: Bẹ́ẹ̀ni bó lẹ kí ni ó ṣẹlẹ̀ ta lẹ́ni tó ń pè mí. Ó ní mọ́mì wọn ni kí n gbé mọ́tò ìwà fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Wọ́n ní ẹ gbé wọn. Ta ló ní wọn ó gbé wá gẹ.
1: Mi ìfẹ́ ẹni yẹn fún mi.
2: Ó ní kẹ́ ẹ mọ́ sọ́ọ̀sì ta. Ẹ wo ó nìyẹn o. Ṣé ẹ gbé wá sọ́ọ̀sì lónìí báyìí? Òun lẹ gbé wá báyìí? Ànáwó ẹ̀. Bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì kó tó di birthday ìyàwó mi July fi gbogbo agbára ṣe àmì káàrẹ̀ jáde. Wọn ọ̀rá o wọn fún wọn ni ẹ má bínú ẹnìkan ni àbírà ni ẹ tọ́mọ ọdún mélòó mọ̀mọ́.
1: 62.
2: Ó ti tán so ìyá 62 ni ọmọ parọ́ ọ ṣàmì ni wọ́n ṣé n tí ń sọ ìṣọ́lọ̀hún lè ṣe ni wọ́n change gbogbo àga nulẹ̀ ìmí tó ń bọ̀.

0: ash gbogbo eyan omo Olorun bi awada bi ere o ye ka gba holy communion ni wema ati ni gbogbo sona church a ni anfani lati se fun idi kan to se pataki to se pataki bo ni agbara Olorun ko si nti o ye ni ojo Sunday tin boy now lagbara eni to laye atohun ni ojo Sunday lei ko si nto le ye mo le so le je meta meta gan e kuku ti mo pe woli yin o compensate yin na ni sa gbogbo se nje ti Olorun
1: oruko ni ni oloye ti aminu yada isaka asojo wa lati ilu iwo mo dupe lowo Olorun ijo yi tori pe lati gba ti mo ti ma ijo yi asojo oba ni ni ko si bi ti mo de ma ma ko ni ma oba ni lati gba yen mo ma ra moto aluku mo ma nta mo ra Toyota Sienna kan mo ra ni 2 million mo na bi 1 something si gba ti mo fe ta fe ti mo fe ta fun mo ti gbowo kin lo gbe fun oko ba wo ji amo so mo ba gbe mo ba so fe ni mo fe ta moto fun pe moto yo wo ji amo ki la wa si mo ni lo ba yin tun si mo gbe lo susugbo mo lo gbe fun adogbon ja kan pere mo fi lo die die mo gbe fun ti o ba mi si o 77 ku ola o wa dale ejo yen kan ale ejo yen o ma se mi mo wa so mo pe mo ma fe ta moto ji amo si ah oni wo sele so oga mi ra ji awo oni 1 million 7 1 million 5 na ta ja re o e ra ji asi moto yen ah gbe se lele yi inu mi baje so mi so fi awo mi ni aro ojo keji 77 ni mo ko ji mo ba gba Jesus ti lo ijo Jesus mo tete ma wa gba ti mo debe mo an be lohun pe iwo lohun ma je ki baba o pe ore abami loni o ki le fi bo lohun bijo so ngo
2: e pe baun pe ki n po ore abami se eyin ti ma gbara ti nbe nu
1: o ni mo ma se ngo gba te ba ti pe pe ki le fi bo lohun bijo ni baba ni 10,000 mo lo se mo ba fo oke mo ba tete lo gili ba bori pepe nkan meji mo bere mo ni moto ti mo gbe lo si bi onje ayi 2 million mo ra o je 1 million 7 ko ma si nkan kan ma be se money je won ori ji aise o mo so fun olorun olorun ojiji olorun ba mi odekun je won ori se o elekeji mo ni okada ni mo ma mo se mo to fun mi o meje ti mo bere igba ti mo wa n pada a fe wo wo ma yen ba pe mi pe je ayi ti gbo o ah
2: o lo ti gbo
1: gbo mo ba lo gbe oko mo sa gbe fun eni ti mo ta oko fun o si gba lowo mi nu ìrajà 1 million 7 ma o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run gbọ́ àdúrà mi lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tí ìjọ 77 mo máa ń lè fẹ́ nítorí ọmọ àṣẹlẹ̀ kì bá ń ṣe mú ní ìfilẹ̀ mo lọ 77 ọ̀ka kò sí mọ́tò lọ́wọ́ mi ni mọ́tò rò pẹ̀lú àwọn làlúrí kan ọ̀kadà ni mo máa ń gbé wá àwọn bàbá tó kù àwọn bàbá ọba wọn ni mọ́tò yìí ń kọ́ ọ̀kadà mo gbé wá ọ̀nà wọn ọ̀dà so yín sàmà
2: ẹmọ wá nǹkan wí
1: wá nǹkan wí yín máa gbọ́n ọ̀kadà ẹjọ́ kan òjò káà mọ́jú ọ̀nà ọ̀pá agbádá máa ń lọ́rùn gbogbo ẹ̀ ọ̀kadà tí mò ń gbé wá náà mọ̀ ń yá ni o
2: ẹ tó máa ń yá ni
1: yá ni òjò wá ń rọ̀ mọ́
2: ẹ jẹ́ kókó pàṣẹ ògo tí yóò bá ọjọ́ orí rẹ dọ́gba ní ìmọye ẹ̀yìn tẹ́ ẹ lé sí àmì mo ní kí wọ́n jù sí ọ.
1: ọjọ́ kan mo ń bọ̀ ní 77 òjò bá dé mo ń gun machine bọ̀ náà ni òjò ti wá pa mí mo wà pé bó ní wà á ṣiṣẹ́ agbára kan wá wà bí odò ká tó dé mo bá wọ ní ọba kó bàtà mi léjì máa lẹ́sẹ̀
2: ó ṣe kíni
1: ó kó bàtà lọ
2: agbára gbé mọ́ bàtà yìí
1: ọba kó bàtà mi léjì ọba kó lọ mo ṣe wá dé 77 wá lọ wá sú mi kà pé kí n tiẹ̀ wá bàtà kan gbàna kí n tiẹ̀ wọ wọlé kí n fi jáde mo sáré ní kọ́ sáfù mi bàtà kan mo wá wọ wọlé ṣùgbọ́n jẹ́ ni kábíyèsí ọ̀pá ẹ̀fẹ̀ ń pé àwọn ará mọ́tò wọn wá ń dúpẹ́ mo ní tìwọ́ ọlọ́run tèmi náà tèmi dà mọ́sí ìfẹ́ jẹ́ aṣojú ọba ní ọ̀kadà mọ́ ó tó gẹ́ o mo à ń gbàdúrà.
2: mo láìkì bàbá yìí gan wọn ò torí ìyẹn kí wọn láwọn ò ní wá mọ pé àwọn èèyàn mọ̀mọ́ fi mí ṣe yẹ̀yẹ́ ìgbà míì tí ọlọ́run bá ń dẹ̀yìn kan wù lẹ fẹ́ẹ̀lì ìgbéragòjé wọn sànú ẹ mọ ẹyin kan ti gbọ́njú o ti gbéraga jù ní òjì ora àánú jọ́nà wọn mọ bó ṣe wà mọ fúrẹ́mì mọ dọ̀gbọ́n sí mọ bọ̀ bó ṣe rí síwájú ọlọ́run.
1: ní ṣùgbọ́n sí ìyàlẹ́ náà ni ọlọ́run ti pèsè mọ́tò kékeré kan fún mi tí.
2: ẹ ti ra káà kan bá ń gbé sí èyí náà kéré ń gbòòrò ayé.
3: the better information won give you no more.
0: ibi ti wo ti mo complain pe won pe ore so boya lo mo pa won kan mo gbadura ko lo je npe ore asiri to yato niyan awon eyan o fi ore gbogbo eyin te ba ni ore anu olorun sanu emi na mu ida mewa eyin te ba ni fe san ida mewa owo to lo ti fun o ki gbogbo eyan wa mo kan mu akan si ore enikan ni bi lo ni mu bi 1000 o le gbe 1000 le o le gbe 2000 le iwa awon owo ti mo mo pe njo to ri mi ba wa wu tan ti ba gbo mo le pe 10000 mo so si ni pe ri lori radio o bo ba fe ba wa dashi pe ka fi se tola bo ba si se pe n tolo ba minister si o specially o le se bo ba si ni kankan to fe san na ko si kankan ta a fagidi meni kankan olohun ni a fagidi mu enikeni to ba ni o le fun ore anu mo san 2000 mo san 1000 e tun fi owo mi se tola ojo to ba kajo adabi ala se ba soju oba wo niyan wa wo ru ka tolo ra fun won o fine gidigan e je n fi account number church ile 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank bi yin oba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade gbogbo eyan omo Olorun o ya lo mu ra bayi 8:30 la pade la ro mi eni kan mo mo gbo pe fe mo mo se nkan kan jo Sunday de yen mo de mo o ya eyin ti won bi loni e wa kunle eyin te mark wedding anniversary yin e kunle enikan ni e mo juwe church lati iwo road e wo moto gbagi e le fe so kale ni where my bere church olorun ojiji bi garage yen ago mejo abo isin elekeje ago merin ni gbogbo eyin te mo ju oluwa fun ise mi ni waste akoko sa oya lai ni waste akoko ese bibeli ta ka loni ah gbogbo eyin omo olorun loni e je ka ka iwe John chapter 1 titi wo chapter 10 iwe Joanu chapter 1 titi wo chapter 10 aside iwe Joanu loni bayi ambo church la ro isa ona meji ni o pin si ikanni for service elekeji ni agumeni agumeju abola lakoko lati iwo road e wo moto gbagi e le fe so kale ni where my bere church olorun ojiji bi garage yen agumeju abo isin elekeji agumerin ni gbogbo eyin te mo ju oluwa fun ise e je ngbadura fa awon olorun ti won bi loni iwaju bayi ni ope bi ti mo re si agbara ti o so aye re di kiki yanu to fi mo gba lojojumo loruko baba to ma ti temi mimo o ya gba gbogbo eyin te mark wedding anniversary aye yin o dun ile yin yo dun in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary enikan ni woli mo fe ba yin soro mo fe send the testimony mi call loud bi oba loud ni igbo e wo number yi clear 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin you are blessed it is well with you
3: from Lagos this is
4: this is Jordan 105.5
5: station with a voice for entrepreneurs

0: lẹ́ẹ̀meje nítorí ara ẹ olúwa láàrin ẹgbẹ́ jẹ̀ránu mina hakadusa anu láti lẹ́rìí ó nígbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn máa kọjá lọ lára mi o. Lára mi o. Àìsà ẹni ànúbà kan ló máa dúró agbá o. Bíbélì sọ gbangba nínú Hebrew 11. Ó ń láàrin gbogbo àwọn aláìsàn yẹn. Obìnrin onísun ẹ̀jẹ̀. Nìkan láwòsàn. Láàrin àwọn opó. Opó sáré pàtì. Ni wọ́n fọwọ́ kan. Bọ́ ṣe ń yọlẹ̀ ọkọ̀ kan ni. Na ìgbà wo ló máa kàn
1: ẹ́?
0: Èmi ni tèmi. Èni ni tèmi.
1: Today's my own o.
0: Mo bi ni ko kẹ́.
1: Dátà ṣe kì í ṣùṣà.
0: Àánú dá sí ọ̀rọ̀ mi.
1: Bẹ́sì ìdájọ́ ló máa jẹ́.
0: Ó ti ń pẹ́ jù.
1: Ó ti ń pẹ́ jù lọ.
0: Ayé retí ẹ̀rí mi.
1: Ayé retí ẹ̀rí mi.
0: Àánú dá sí ọ̀rọ̀
1: mi.
0: Ayé retí ẹ̀rí mi. Àánú dá sí ọ̀rọ̀ wọn mọ̀ mi. Ayé retí ẹ̀rí wọn. Ayé retí ẹ̀rí àwọn ọmọ mi. Àánú dá sí. Àánú dá sí. Àánú dá sí. Àánú dá sí. Àánú dá sí. Amen. Ìdí nìyẹn tó bá wà ń bàdàn lẹ́nu. Ọyọ́
1: state
0: ló wà.
1: Ogun
0: state ló wà. Anywhere.
1: Ibikíbi.
0: Fẹ́lẹ̀lẹ̀
1: straight. Fẹ́lẹ̀lẹ̀
0: straight. Kò jìnnà fún anybody.
1: Ìtọ́fà
0: bí ọ̀nà. It's a straight road.
1: Ọ̀nà tó ń lọ tààrà.
0: Tó bá ti dé challenge.
1: Wọ́n ti jẹ́ tó challenge.
0: Sọ pé òun lọ sí fẹ́lẹ̀lẹ̀
1: straight.
0: Ní Rainbow Bus.
1: Rainbow.
0: Ó ti rí àwọn èèyàn tó ń tú wọlé. Ó lè gba soccer wọlé. Ó lè gba mọ̀lẹ́tẹ̀ wọlé. Ẹ̀kíṣà. Àánú ń wá ẹni tí yóò ṣe lóore. Àánú ni wọ́n fi rán mi. Tó bá gbàgbọ́. Ó rí àánú. Tó bá gbàgbọ́. Àánú ayálé ẹ̀. Àìsà ó burú. Kéèyàn sí lọ́hùn. Kó mọ̀ rí nǹkan àfihàn. Kò sẹ́ni tó ń kí aláṣetì. Pé o kú iṣẹ́ o, èèyàn lè wà láàrin èrò fọ̀rẹ́bà. Tí àánú ọba kan kò ní bọ́ síwájú, yóò mọ wà lẹ́yìn. Mo fi àánú gbé ẹ láti ẹ̀yìn bọ́ síwájú. Mo sọ tẹ́lẹ̀ ẹ̀rí rẹ tó o tí ì rí gbà rí gba ẹ̀rí. Kígbélé kan náà rí mi dà. Ẹ filé mi lọ́wọ́. Iṣẹ́ ìyanu mi dà. Ẹ filé mi lọ́wọ́. Ẹ sọ pé Ọlọ́run àánú. Èmi ni ẹ̀rí kan. Ọlọ́run àánú. Èmi ni ìyanu
1: kan.
0: Ó ní màá ṣàánú. Fẹ̀ntì màá ṣàánú. O gbọ́dọ̀ lórí àtakò.
2: In making you the best entrepreneur you can possibly.
0: Àní ẹgbẹ́. Gbogbo ẹgbẹ́ ti sori rẹ. Ìwọ nìkan náà ń dúró
1: dé.
0: Àwọn ọmọ yòókù ti márì. Ọmọ àwọn kan bẹ́ẹ̀ lóyìn. Ẹ̀yin abiyamọ lẹ nílò àdúrà
1: bi.
0: Ẹlòmíì bí ọmọ. Ó tọ́ ọmọ. Kò ní àánú tí ń jẹ wọn. Ó dẹ̀ gbọ́dọ̀ ṣàṣedà. Ibi tá àánú ti ṣiṣẹ́
1: ni.
0: Èní a máa gbàdúrà márùn-ún. Láti provoke àánú. Ẹ múra sílẹ̀. Gbogbo èèyàn pátá. Ọmọkùnrin yẹn wípé
1: every Wednesday
0: ohun lè mọ da ọrẹ àánú. Kò sẹ́ tó gbọ́ ètò yìí tí ò ní wọnú májẹ̀mú yẹn lẹ́nu. Everybody ló máa da ọrẹ àánú
1: lẹ́nu.
0: Torí àwọn wọ yàrá mi lọ. Àìsà it takes mercy to eradicate poverty. Kẹ̀yàn tó lè bọ́ lọ́wọ́ ìní. Iṣẹ́ kọ́ lowó. Kìràkìtà dọ́là o. Ẹ ti ní testimony. Ọ̀gá jà lọ gbàdúrà.
3: Bàbá mi, ẹ ṣe ẹ káàárọ̀ o. Ẹ kú iṣẹ́ olúwa olúwa ṣagbára dọ̀tún o. Orúkọ mi ní ẹ̀bùn lọ́mọ Ojísọ́lá Látàkúrẹ́. Ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni mí. Ọmọ mi ó fẹ́ lọ sí Canada. Gbogbo àwọn tó fẹ́ lọ, gbogbo wọn ló ti rí gbogbo àtàn ti lọ láti June. Ìgbà tó di August ni mo bá gbéra orí rédíò ni mo ti ń gbọ́ yín. Ni mo bá gbéra ní August. Bẹ́ẹ̀ ṣe ọjọ́ ìbí ni mo bá wá. Bí mo ṣe débẹ̀ ni gbogbo èèyàn wọnú inú yàrá àdúrà. Mo bá wọnú bẹ̀ mi ìtẹ̀mọ́ torí mi ìdórí òkèèrè ló ń lọ.

November 2024 lọmọ mi lọ sí Canada àti gbà yẹn mo ti wá sórí òkè lẹ́ẹ̀kan kí wá ṣe testimony mi ò ráyè àti gbà yẹn mi ti padà wá sórí òkè ògo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ògo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá sáàmù òjò ọlọ́run aṣágbára yín dọ̀tún ẹ fi inú orí ṣe iṣẹ́ yìí tó pin ẹ̀mí kúléwé o ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní bàjẹ́ ẹ dògbò ẹ dàgbà ẹ ṣe o

0: 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láyè síbẹ̀. Yóò ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yé. Nínú ayé àwọn ènìyàn tí wọ́n ní àkókò láti ké pé. Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere. My situation must change. Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó ń fi ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń wá síwájú rẹ̀ fún ìyípadà sí rere. Ogun Jésù dogun ọ̀tá lọ, agbára ìmọ́lẹ̀ ju tòkòkò, agbára tó fi ọ sójú kan náà yóò pòórá, agbára tó fi ọ sí kòtí kòtí Ọlọ́run yóò dohun ìtàn, ìgbà tó le koko yóò rọjú, ìgbà tí kò rọrùn yóò dẹ̀rọ̀, àyípadà sí rere yóò dé bá ayé rẹ̀.

0: aye o dide
1: amen
0: ma je nlo akoko tan awon eri banko gbankan gidigba gidigba teyan nba ti gbagbo re ro mo padu atun wa gba e gbo eri na
2: no sir dadi e ka ro sir e ku se oluwa sir oluwa sagbara do tun sir e o se aseye sir ile ologo te nko wa lo e ko wa debe lagba wo lo nwa sir emi ni mo gift testimony pe ni January ti mo wa ti mommy o pade mommy ni bi ti o ti se isu to ni ka e tan je isu ti mo so fo gbadura fun mommy nipa neko jam ati wayek mo gift testimony e mo dupe lodo Olorun no Olorun ti se admission ayo fun mo gba admission ni gbogbo nko e perfect ni Olorun se Olorun se bi oba o se o Olorun se bi oba mo dupe lowo Olorun se bi oba bi mo se npe ni igba gbogbo lo ngbohun ni igba mo ti oju ndun omo mi ti mo wa si se bi oba mo wa si camp won gba adura fun ojo meta pelu awe fun ojo meta igba ton mo yen na ma pada se test in hospital won ni ko si nkan kan to se loju nkan ton ni ko ma lo ngba yen drop ice drop ton ni ko ma lo ngba yen 15,000 amara la mara ngba na mo wa mo bo se ra fun bayi mo wa da ice drop yen ni mo wa da omi miracle water ti mo wa ni camp mo wa da si mo wa kan si oju omo yen ngba to ba pada ni se test bayi won ni ko si nkan kan to se Olorun se bi oba mo dupe o mo dupe lowo Olorun se baba mo dupe lowo ipe yin baba ipe yin pe mi gbogbo ogun to ro gba yin mi ka ipe yin ba mi se lori mi lori omo lori oko gbogbo ti le to gbogbo ti po to bi wa na ise po to ninu aye mi mo dupe lowo Olorun Olorun ba mi se o de gbe mi leke o fi awon omo mi o fi pa mi leku baba e ma gbadura fun mi mo need adura yin mo need adura yin ade to lowo mi e fadura ma won mi lowo ki ogun aye ki ogun iya ki ogun wa buo ma bori mi emi la ko bi mo to gun yin po ogun yin po nkan ti oju ologun ba ri nitori ogun ni mo dupe lowo yin mo dupe lowo ipe yin mo sa ere de bi pe yin ipe yin de pe mi ah baba e o ni se ti ise ron se ya tubo ma tesi waju gbagbaro lo oke bayi ni se mo seyin ma lo e o ni jabo nana Olorun e o ni jabo nana Olorun e o ni jabo nana Olorun ateyin ati mommy Olorun ba mi pelu yin Olorun ba mi duro ti yin be se ngba fun wa to ngba Olorun ni fi sile e je mi gbogbo awon mo te bi gbagbaro lo oluko Jesu Kristi Oluwa wa mo dupe lowo Olorun pe baba mi Mustafa Solomon dupe mo ni mo gbe ga lati gba ti mo ti mo ipe itan aye mi ti yi pada lati 2022 mo ni gbogbo oro aye mi ti bere si mo mori sayan dogun to ojo pupe ninu aye mi lo ti se ohun to Olorun se ninu aye mi ni ana yi nipa ororo ta gba ninu fagbe ati omi o sise agbara ninu aye omo mi eko ninu wa na pe ni pe o po eje latoju ni to se jisaye laaro lo n bere si ni po eje ni mu lenu lo n da gidigidigidi okunrin ni kii se obinrin o mo se sare niyen ba fori leyi fo ma gbe ororo dani ati omi ati mo dele ìgbọ́n ti ẹ̀ sọ pé àmọ́ mi ẹ̀jẹ̀ kájẹ́sì gbé lọ́bì kan ẹjẹ́ àgbé lọ́bì báyìí wọ́n náà fà mí kẹ́lú kan mo ní bí ọlọ́run bá ṣì ń jẹ́ ọlọ́run tí ọlọ́run mustapha dé ṣì wà láàyè síbẹ̀ mo ní jẹ́ kí n lo iṣẹ́ bàbá mi ná tí bá lo àpẹẹrẹ ìgbàgbọ́ ìta báwo títí ìdálẹ́ tí ò bá dá a jẹ́ pé a máa lọ síbòmí ní ṣùgbọ́n jẹ́ ká kọ́ lo iṣẹ́ sí ìyàlẹ́nu mi sí orí tọ́lọ́run ṣe bá ṣe kó òróró yẹn bù tá a kó mi fún tá a ṣe gbogbo ẹ̀ fún nígbà tó máa tó bí aago mẹ́ta gbogbo ẹ̀jẹ̀ yẹn kò dá wà yàn díẹ̀ àwọn kìtìkìtìkì tó ń jáde ó stop nígbà máa tó bí aago márùn-ún báyìí gbogbo ẹ̀ dá tá a fi sùn ká fi jí mo gbé Olorun bàbá mi ṣe bí ọba ga torí pé wọ́n ṣeun mi ò fojú sunkún ọmọ wọn ò dẹ̀ jẹ́ kí ohun ewé àti egbò tàbí bàbá láwo kan kó gbògo wípé ọpọlọpọ de baba ko ta ru lo ohun lo ke je ida ohun lo fa ibujade laro mo mo dupe mo gbe olohun ga mo gbe ga o baba mi se bi oba mo gbe ipo olohun mustafa baba mi se bi oba ga nitori mo ri iyanu won eyi ti won tin se fun mi eyi to tun wa se bari ba ko e ni ana yi e se o ise ro se ma tesiwaju ase ise ran ise na ota oni fa wale o ile ologo bayi e debe e ko wa na debe wa ni wa isi ni be nko ni se mo mi nko de ni se awon mo na e se go gba won ran ise na ton tele yin nko ko ni fara gbo fa ni won e se go dadi
1: mo dupe lupe lowo pe baba se bi oba omo mi kan ni o emi ni kin to ma soro emi ni omo join lori afefe mi o ti e kin gbo tele ojo na mo kan sadede ji ni mo nkan radio mi mo ri pe mo n gbo adura yen de wo mi lara bi mo se ki sinu niyan mo mi kan wa to ti je pe lati bi odun mejo si mesan o ti ni miscarriages lori sirisi mo wa bi mo se bi e se wa gbadura fun alaaro ojo yin nipa awon to onigbisi awon to woju omo ma so pe oluwa to ba le se tan omo to mo mi na emi na ma jeri sagba olohun o bi mo se bere si ni gbe omi siwaju ti ma ma gbadura si ni o de wa no yin mi sadede lo pe mi pe oyun ti ya pe omi ja da eje ja da hey mo ni ro ni olohun baba se bi oba ni je eleya duro lagba olohun ti mo gbagbo mo se gbe omi ti mo ye ti mo ma gbe se ti radio mo se gbe lo fun yen mo ba fun o wa lo situ mo ba fun lo ba mu mo mu mo fi ororo mo fi pa ni o inu eje yen dawo duro amo mi yen se nda wọ́n bá gbé wa wọ́n bá rí fáwọn àrùkò lọ́sibítù tó wà wọ́n rí fáwọn lọ síbòmí pàtà máa débẹ̀ wọ́n omi yìí ń da omi ò dúró wọ́n ṣe àgbà sórí bẹ́ẹ̀d wọ́n ní kinní kan wọ́n ní ọmọ yìí nǹkan gbọ́dọ̀ ṣe wọ́n ló ṣe òpé wọ́n ló rí ku bí oṣù ọ̀sẹ̀ mẹ́rin sí márùn kí oṣù fi pé mo nítọ̀ oṣù pé oṣù òpé tèmi pé ọmọ ìgbọ́dọ̀ wà láàyè kí n má fa ọ̀rọ̀ ògùn bàbá ni agba olohun olohun tin be temi eden be o abe lo fi bimo isugbon omo wa laye nya wa laye ni odun yi o tun ti bi mi le phone ti mi nini mi ba ti jeri mo gbe olohun yin ga olohun oni fi sile se ranse yin oni doko e ma e tunbo ma dagba si ninu emi o ogun olohun a ma fara won si o olohun apada olohun ti ma n sise iko nipara leyin yin o ati eyin ati dile yin ati awa na ajo de lologo iseun sa
0: sapa oluwa gbé ẹ̀rí tèmi jáde. In the name of Jesus. Wàá ṣe bí ọba.
3: Amen.
0: O máa play voice kan lọ́la. O máa gbọ́ conversation bẹ̀rẹ̀ tàbá yẹn. Wàá mọ̀ pé àìní ẹ̀mí burúkú ni. Gbogbo agbára ẹ̀mí àìní tó yọ ayé rẹ̀ lẹ́nu ó yà gbiná.
3: Amen.
0: Tá a bá sọ pé àìní kìí ṣe àìní owó nìkan o. Nǹkan táwọn èèyàn máa ń ṣaláìní pọ̀ dáfídì ní olúwa ní olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣe aláìní ohun rere mo gbàdúrà ohun rere inú ayé rẹ kò ní sọ̀wọ́n lórúkọ
3: jẹ́
0: wàá dẹ̀ ráàánú gbà gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ní ògbómọ̀ṣọ́ máa fún yín ní àdírẹ́sì tó bá ti dé ìsàlẹ̀ àfún ní ṣe bí ọba kò sẹ́ni tí ò mọ̀ ṣe bí ọba ń bẹ̀ kò sẹ́ni tí ò dẹ̀mọ́ ìsàlẹ̀ àfún ní ògbómọ̀ṣọ́ lórúkọ jésù ó máa ráàánú gbà lórúkọ jésù ó máa ráàánú gbà ayé àdìdí wàá dẹ̀ ṣe bí ọba gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́tẹ wà ní sàgámù òde rẹmọ tẹ wà lógèrè ìròyìn ayọ̀ leléyìí lágbára ọlọ́run mo máa wà ní ìpàdé ńlá yìí ní his present testimony city ìjẹmọ ikukoyi village along sihun ogere road babalọja bus stop sàgámù abeokuta expressway ọbáfẹmi owódélókógómẹ ní ogun state ó máa ní agbára ooru yẹn máa wà ń bẹ program yọjọ mẹta ni but ooru friday àjọ wà ń bẹ ni àfẹjọ gbàdúrà lórúkọ jésù ògo rẹ ajáde. tó bá ti dé owó dé ní ìlú ọyọ so po lo si sabo ni egbe ile epo alasaro ko se en ti o mo be opposite church lo wa be gbogbo eyan omo lo te wa ni oyo hey loruko jesu aye e ma dide igbese le yen fin laluyo loruko yi o ma ra anugba
3: amen
0: mo ni wa ra anugba
3: amen
0: mo ni wa ra anugba
3: amen
0: ni okaka emura woli ma ba yin pade iyan nikan ko ni ilu rawo woli ma ba yin pade lagbara olorun loruko yi ogo ra jade
3: amen
0: gbogbo eyan lojo bi oni oni wedding anniversary mo bless ojo oni mo so di ojo ibukun ati ojo anu fun aye re loruko yi obokoko woli wa
3: amen
0: anu ko woli wa
3: amen
0: ko wo igbeyawo re
3: amen
0: fede se bi oba
3: amen
0: Happy birthday and happy wedding anniversary. Lord, we just wara anuba.
3: Amen.
0: Ya kinki awon celebrants. Tose aremu, Ayomede Akerogode, Bola Adenekan, Ogugbesan Victoria. Happy birthday to you. Mugba Drua. Lord, we just emara anuba.
3: Amen.
0: Aye radidi.
3: Amen.
0: Ede sebi oba.
3: Amen.
0: Mugba yomolong. Na ago mejo ni asale eja pade lori Facebook Apostle Dr. SMO Mustafa JP baba se bi oba mo gbagbe yoye o success yo ko wa lowo e pelu igbale yen awon asiri nbe laye mo gbadura loruko Jesus o ma bori ogun
3: amen
0: o ma bori ogun
3: amen
0: gbogbo eyan omo Olorun loni ojo anu te ma sanu woli iwo na ma ra anu ba
3: amen
0: Ore to ba so si account e loni o di ibukun fun aye re
3: amen
0: ogo ra jade
3: amen
0: wa de se bi oba
3: amen
0: be ni yori
3: amen
0: pere ma gbo o pe gbara
3: amen
0: story change
3: amen
0: jesu oluwa wa
3: amen
0: oju se nkan fi da loju bayi

òní ẹ lọ gba change ẹ níwèé ìròyìn daily post ẹ bà lẹkùnrẹrẹ láàárọ tòní. Mínísítà fún olúùlú ilé wa ní ìlú Àbújá ìyẹn Some Wike náà ni bàbá ti sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní ẹ wò ó ká ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká ní a fẹ́ jẹ́ pé APC máa gba ọ̀ṣun ni ó ní gbogbo ohun tí ààrẹ ó ṣe ni pé òun gangan làárẹ̀ ó ràn ipe ó yá Wike mọ́ ọ lọ ọ̀ṣun ó dá pé APC yìí fẹ́ gba ọ̀ṣun lọ́wọ́ Adeleke o ó ní òun gangan tóun jẹ́ Wike yìí o ó lóun gangan ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa rán lọ pé ó yá máa lọ sọ́ṣun ó lóun ó ti balẹ̀ sọ́ṣun gbùgbà tó sì jẹ́ pé tí Adeleke bá ti róhun báyìí Adeleke ó ní ó tán torí pé ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ nu ó ní ṣùgbọ́n wọn gbà lọ́wọ́ rẹ̀ ó ní pé tó bá pé wọ́n ní ilé rò tí ẹgbẹ́ òṣèlú APC àbí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ lu agbára òkè láti sọ pé kẹjá gba ipò yìí lọ́wọ́ Adeleke ó ní òun gangan tóun jẹ́ Wike ìyẹn Some Wike ìyẹn balógun ilé olúùlú lẹwa baálé ẹbẹ̀ tí ń talẹ̀ tí ń ralé tí ń wólé ìhẹn ẹ ti mọ̀ Wike òun náà ló sọ̀rọ̀ pé ẹ wo tá a bá fẹ́ gba ọ̀ṣun lọ́wọ́ Adeleke ni èmi tí Tinubu ò ràn lọ lélẹ̀ tí bá sì ti débẹ̀ tí Adeleke bá ti rí mi yóò ní ó parí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá lánàá nígbàtí wọ́n sọ̀rọ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ẹ̀kún omi eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè Maitama nílùú Àbújá níbẹ̀ náà ló ti mọ́rọ̀ náà jáde wípé tó bá pa fẹ́ gba APC fẹ́ gba ipò lọ́wọ́ Adeleke ni èmi tí wọ́n máa ràn lọ lélẹ̀ ìyún náà wà bẹ́ẹ̀ látàrí ìròyìn ọ̀hún náà ló ti sọ̀rọ̀ wípé nílùú Àbújá látàrí ẹ̀kún omi yìí Wike ni kò fẹ́ sí ẹnikẹ́ni mi fẹ́ mọ ipò tó dì mú nílùú Àbújá ìwọ tí ilé rẹ bá ti jẹ́ mọ́bi ká wò á wò ni ó ní wọn lè gbéná ojú òun Wike ó fi ìyún náà kún ẹ lọ gba change ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Wọ́n ló kéré tán èèyàn tó lé ní mẹ́ta ó lé ní ogún 23 náà ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn ní ìlú kan tí wọ́n pè ní Bimpa ní ẹkùn Biwa ní ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn afurasí agbébọn banditi òun náà ni wọ́n ṣe ìkọlù sí àwọn ará ìlú ọ̀hún láti nǹkan bíi ọ̀sẹ̀ kan báyìí òun ni wọ́n ní wọ́n ti ń ṣe ìkọlù sí wọn ní agbègbè náà tí wọ́n sì ti pààyàn wọ́n ní gbogbo èèyàn tí wọ́n ti pa yóò ti tó mẹ́ta ó lé ní ogún 23 èèyàn ọlọ́run ṣàánú ní ìlú kan tí wọ́n pè ní Wangavu ní ìpínlẹ̀ Plateau òun náà ni eléyìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ní inú ìpayà báyìí òun náà ni wọ́n wà bákan náà ìròyìn eléyìí náà jáde inú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní níbi tí wọ́n ti sọ wípé afurasí ọmọ Boko Haram kan eléyìí tí wọ́n ní lálẹ́ ọjọ́ ajé Monday ni wọ́n ṣe ìkọlù sí ìlú kan náà tó jẹ́ Gaya ní ìjọba ìbílẹ̀ Ong ní ìpínlẹ̀ Adamawa níbẹ̀ ni wọ́n ti ní wọ́n ti pa ọlọ́pàá kan tó jẹ́ inspector àti ọmọ ìlú méje tí wọ́n sì ṣàlàyé ẹni tí ó jẹ́ alága fún agbègbè fún ìjọba ìbílẹ̀ Ongi Aliyu Zahad òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun fún àwọn akọ̀ròyìn tí ìwé ìròyìn Daily Post tó sì gbé jáde láàárọ̀ tòní ẹ lọ gba change ẹ bà lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Wọ́n ní ìpayà ìpòrúru ọkàn ìsáré jànàjànà náà ló ṣẹlẹ̀ ní ìlú Anambra náà ní olúùlú ìpínlẹ̀ Anambra Akwa náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Wọ́n ní ibi tó jẹ́ olúléeṣẹ́ ìjọba tí wọ́n ní ọjà ńlá kan wà ń bẹ̀ táwọn olóyìnbó ń pè ní kọ́ḿplẹ̀ẹ̀sì òun náà ni wọ́n ní iná dédé ṣẹyọ o tó sì jẹ́ wípé ó jó ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ bíi iléeṣẹ́ ìta ògùn àwọn kọ́ḿpìnì tí ń bẹ lágbègbè bẹ̀ òun náà ni wọ́n ní iná yìí ló ṣọṣẹ́ ń bẹ̀ o kó tó di wípé àwọn tí wọ́n dóòlà bíi iná ọ̀hún ṣe wálẹ̀ kó tó débẹ̀ wọ́n ní nǹkan bíi aago mẹ́ta ìrọ̀lẹ́ òun náà ni iná ọ̀hún ti bẹ̀rẹ̀ sí níṣẹ́ tí wọn kò sí mọ ohun tó fa iná náà kó tó di wípé ó ti ba ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ tí wọ́n ń lò nínú ilé ìta ògùn ọ̀hún ó ti bàjẹ́ àti àwọn ìwé tó jẹ́ wípé ó wúlò fún wọn wọ́n ní ó bàjẹ́ gan kó tó di wípé ọlọ́run gbàkóso àwọn panápaná àti àwọn ẹ̀ṣọ́ àdóòlà ẹ̀mí wọn débẹ̀ iyì náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní àwọn àjọ tí wọ́n gbógun ti egbòogi olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn àjọ ndlea national drug law enforcement agency wọ́n ti ṣàlàyé o wọ́n ní àwọn gba egbòogi olóró kokéènì kan eléyìí tí wọ́n ní ẹnìkan ní àtòrílẹ̀‐èdè nàìjíríà ló ti ń gbìyànjú láti gbé lọ sí òkè òkun ìtamọ̀ sí united kingdom
to si je pe lati oke okun na ni awon kan na tun gbe ti won lo si awon apa Asia ati orilede France ele ti won ni owo ba won gege bi won se salaye won ni kan na awon ti won mu o na lo je enikan to je pe ori ero aye lujara lohun ti ni okiki e tan pe ni influencer Afolabi Kazim Michael ni won pe oruko re ti gbogbo eyan n pe ni KC Luxury won na owo ba o nigba ti n gbe gbogbo oloro lo owo ba tawon mi ele ti won ni won fe gbe gbogbo oloro ohun won fe gbe kuro orilede Nigeria bi lo si orilede mi iyun na wa ninu iwe iroyin won ni Are Bola Ahmed Tinubu won se ipade alatilekun mori pelu eni to je are ile igbimo asofin agba iyen Godwin Akpabio ni ile olokuta itamo si Aso Rocky to wa ni ilu Abuja ile igbe are ni ilu Abuja na ni gege bi awon akoroyin se se sakun ipade ohun won ni Akpabio ohun lo gbe oko kan ti won pe ni S class Mercedes Benz ohun ni won ni baba wade iwaju ile Are Bola Ahmed Tinubu bayo to si bole tawon akoroyin si gbe mic si len pe baba bo ni kile be se lo ni mi ti le so kokan e general re na won ni won si wole won ti lekun mori o won ni sugbon titi di asiko ti iroyin jade ohun na lo je wi pe won ko ti mo koko ohun ti Akpabio ati Are Bola Ahmed Tinubu ohun ti won so lori ilekun ipade alatilekun mori ele ti won se o wa ninu iwe iroyin laaro yi e je n lo soke lohun ka tun lo fi wo inu iwe iroyin punch ka ohun to wa nbe laaro to ni

Ẹjẹ́ wo inú ìwé ìròyìn The Nation láàárọ̀ tòní gẹ́gẹ́ bí àwọn ìròyìn ṣe ń jáde ní yàjó yàjó. Wọ́n ní gẹ́gẹ́ bí àyájọ́ ọmọnìyàn káàkiri àgbáyé. Níbẹ̀ ni aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn màmá wa obìnrin àkọ́kọ́ olórí gbogbo àwọn obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn màmá Tinubu ìyá wa gangan olúrẹ̀mí ni mò ń sọ nípa rẹ̀ o. Wọ́n ní òun náà ni wọ́n ti pè fún ìdàgbàsókè àti ààbò fún gbogbo ọmọnìyàn pátápátá pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ ọmọnìyàn lọ́kàn. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àyájọ́ àgbáyé fún gbogbo ọmọnìyàn àti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n fi ìwà burúkú kún ohun tí wọ́n ń ṣe. Níbẹ̀ náà ni aya rẹ̀ ti ní ẹ jẹ́ ká yàgò fún àwọn ohun tó lè fa wàhálà tó lè fa ìdààmú tàbí tó lè fa rúkèrúdò. Gẹ́gẹ́ bí arábìnrin Tinubu gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé fún ti àyájọ́ ìṣẹ́ ọmọnìyàn ti ọdún 2026 eléyìí tí ó wáyé lónìí gangan. Níbẹ̀ náà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ó dà àwọn ṣe tán báyìí láti ṣe ìdàgbàsókè fún gbogbo àwọn agbègbè eléyìí tí wọ́n nílò láti jẹ́ kí wọ́n gbèrú sí àti àwọn nǹkan tí wọ́n mọ̀ wípé kò ní jẹ́ kí wàhálà ó máa wáyé láwùjọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé aya ààrẹ Bọ́lá Ahmed Tinubu olúrẹ̀mí náà ni wọ́n sọ yùn láàárọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ wà nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ tòní. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn adarí káàkiri orílẹ̀-èdè United Nations ìyẹn ní ọjọ́ 23 oṣù tó ń bọ̀ yẹn nínú oṣù kẹsàn-án òun náà ni wọ́n ní ìpàdé ọ̀hún ló máa wáyé. Ìyẹn náà wà nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí. Wọ́n ní orílẹ̀-èdè Iran wọ́n ti sọ wípé irọ́ ṣe rí kíní àdó olóró tí wọ́n pè ní missile èyí tí wọ́n ní wọ́n jù lu àwọn UAE. Wọ́n ní àwọn kọ́ o àwọn ò mọ̀ ń pa rẹ̀ o ẹ má fi lọ̀ wá o. Wọ́n ní àwọn ò mọ̀ ń pa rẹ̀ o. Ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ká mú pépèpè torí àsìkò. Torí àwọn ìròyìn tá a kó wà tá a pọ̀ láàárọ̀ tòní ìdí nu tá a fi máa ge pépèpè bí àwọ bàbá àtànà ìyẹn fún ti àárọ̀ tòní. Wọ́n ní àwọn ẹṣin òkọ̀kù bandits wọ́n gba ilẹ̀ oko tó tó 150 million.

látàrí arábìnrin tí wọ́n ní wọ́n rí òkú rẹ̀ ní ìlú Òṣogbo ní ilé ìjọsìn kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ní àdúgbò ọbẹ̀làwọ̀ ní ìlú Òṣogbo ni wọ́n ti rí òkú arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbẹnusọ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ani Ìníẹ̀dù gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi síta náà ni ó ṣe àfikún àti ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà wípé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti lọ ṣe àyẹ̀wò sí òkú obìnrin náà ní kété tí wọ́n gbọ́ nípa ikú rẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe fi kún ìwádìí àwọn ọlọ́pàá ó fi hàn pé wọ́n mọ̀ọ́mọ̀ pa obìnrin náà ni táwọn èèyàn tó pa sì ń gé wọ́n gé ní ọrùn ọwọ́ ẹsẹ̀ wọ́n ṣáà gé àwọn nǹkan kúrò lára rẹ̀ wọ́n ní bákan náà ni wọ́n fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì lè sọ nípa ohun tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà àti ìdí tí wọ́n ṣe gbẹ̀mí obìnrin ọ̀hún àmọ́ ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣe àwárí àwọn èèyàn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí àti ìdí tí wọ́n ṣe pa obìnrin náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí o wọ́n ní wọ́n ti gbé òkú obìnrin náà kúrò níbi tí wọ́n jù sí tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò tó yẹ lẹ́yìn náà ni wọ́n gbé sí ilé ìgbé òkú pamọ́ tí wọ́n láti ṣe lọ́jọ́ sí fún àwọn àyẹ̀wò gbogbo ilé tí wọ́n ní wọ́n ṣe ẹ̀ka ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní wọ́n sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ arábìnrin ọ̀hún àwọn ọmọ gbajúgbajà òṣèré tíátà eléyìí tí a mọ̀ sí Taiwo Azan Ògógó lánàá náà ló sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìsìn wọn ní àwọn kan tó ti ń gbé fọ́nrán Ògógó síta wípé ọ̀tá wọn ti dolóògbé wọn ni bàbá àwọn òkú ẹyẹ pèrò burúkú sí bàbá àwọn èèyàn ṣe wá burú báyìí àwọn èèyàn burú ọlọ́run ní gbẹ̀mí wọn ọlọ́run dáwọ́lé wọn lágbára iyùn náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní kọ́lọ́n ṣàánú kẹ máì tí gbọ́ he ni ẹ ti mọ gbégbékúgbé kiri orí ẹ̀rọ ayélujára iyùn wà ń bẹ̀ jẹ ẹ lọ gba tíńjì ẹ bà nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí.

0: wọ́n ní ọlọ́kadà àwọn awa ọ̀kadà alùpùpù mẹ́jọ náà ni ọwọ́ ti bà báyìí látàrí bí wọ́n ṣe ní wọ́n kọlu àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìlú Èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ṣe kọ́ jáde ní àárọ̀ tòní wọ́n ní àwọn ọlọ́kadà tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe nílùú Èkó ni wọ́n ní ọwọ́ ti bà báyìí o gẹ́gẹ́ bí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò àwọn tí a mọ̀ sí Task Force gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n rawọ́ tó wọn ní ìlú Èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe ṣe ní àlàyé wọ́n ní àwọn agbègbè tí wọ́n ti mú wọn náà ni Apọ́gbọ̀n sí Marina àwọn agbègbè yẹn gangan náà ni wọ́n ní ọwọ́ ti bá àwọn afurasí ọlọ́kadà ọ̀hún tí wọ́n ní wọ́n ṣe kọlù sí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sọ fún pé ẹ má rìn lójú pópó torí ìjàm̀bá náà ni bí ò bá síyùn ìfẹ́ yín ni àwọn task force ni wọ́n ní normally ẹ má wọ̀ ọ̀kadà ní ojú pópó títí márosẹ̀ tó jẹ́ pé ó léwu ni ẹ ṣọ́ra o ṣùgbọ́n lára àwọn tí afurasí tọwọ́ bá tán jẹ́ mẹ́jẹ̀jọ ọ̀hún òun náà ni Buba Umar ọmọ ogójì ọdún Musa Usman ọmọ ọgbọ̀n ọdún Gambo Dauda ọmọ ọdún méjì lé ní ọgbọ̀n Sagari Buba ọmọ ọdún méjì lé ní ogójì Awalu Muhammad ọmọ ọgbọ̀n ọdún lòun Idris Hasan ọmọ ọdún márùn ó lé ní ogún Wale Yusuf ọmọ ọdún mẹ́ta lé ní ogójì
1: Jordan 105
0: ẹti Iwale Yusuf yẹn ni àwọn èèyàn kan máa ń pè ní
1: 5FM Twitter Jordan 105FM Instagram Jordan 105FM Lagos Listen on the go at www.jordan105
0: Babaláwo àti Onozi Osaseti pẹ̀lú Sàwọn Task Force wọ́n dẹ̀ tún fẹ́ máa nínú ìwé ìròyìn Daily Post ẹlọgba chíǹjẹ láàárọ̀ tòní ẹjẹ́ mú bíi mẹ́ta sí mẹ́rin sí ní kókókókó ẹ̀ kó tó di wípé a mọ̀ lọ sí abala àgbéyẹ̀wò tá a ṣojú òpólẹ̀ wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà náà ni ọwọ́ wọn ti ba àwọn kan ìtọ́jẹ́ ajínigbé ṣùgbọ́n nígbà tí wọ́n máa kọlu àwọn ajínigbé ọ̀hún náà ni wọ́n gba àwọn mẹ́rìnlá sílẹ̀ ní ìlú Katsina bákan náà ni wọ́n ní àwọn ọlọ́pàá gba àwọn tí wọ́n ní àwọn kan afurasí kan tí ó jẹ́ wípé ọwọ́ bà ní ìpínlẹ̀ Bauchi eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe ìkọlù sí àwọn arìnrìnàjò ojúrin ìyẹn ọkọ̀ ojúrin reluwé wọ́n ní wọ́n fẹ́ kọlù wọn ṣùgbọ́n àwọn agbófinró wọn kọlù wọn ò ní ìpínlẹ̀ Bauchi bákan náà ni wọ́n ní ọwọ́ ọlọ́pàá tẹ àwọn afurasí mẹ́ta tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì gba àwọn tí wọ́n jí gbé lẹ̀ ní ìpínlẹ̀ Edo ìyẹn náà wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ẹ̀bà nínú ìwé ìròyìn wọ́n ní ìpínlẹ̀ Edo àwọn ọlọ́pàá bẹ̀ náà ni wọ́n mú àwọn afurasí tó jẹ́ pé wọ́n fẹ́ lọ digunjalè ní AIT àwọn èròjà àwọn nǹkan tí wọ́n lò ní AIT wọ́n ní wọ́n lọ jí kì í ṣe tèkó ìpínlẹ̀ Edo wọ́n ní bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ọkọ̀ SUV méjì òun náà ni wọ́n ti jí tí wọ́n gbà lọ́wọ́ wọn ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní mo fẹ́ mú ọ̀rọ̀ àwọn amúlùúdùn náà ni mo fẹ́ mú ṣùgbọ́n ẹ jẹ́ ń lọ sókè lọ́hùn-ún mo padà bọ̀.

0: A nílò àwọn olóṣèlú kan wá wí tẹnu wọn lórí ètò wa. Iléeṣẹ́ Jordan FM sì ti kọjá rédíò ẹgbẹ̀rún mọ́. Ló báyìí sọ̀rọ̀ ń bí gbogbo àgbáyé ní gbọ́. Ẹ ló ẹ̀kaàrọ̀.
1: Ẹ̀kaàrọ̀
0: ìyá mi.
1: Ẹ̀kọ́ ètò.
0: Yes, ma.
1: Kẹ́hìndé Akinṣọlá.
0: Kẹ́hìndé Akinṣọlá. Ẹ káàbọ̀ láti Àlùmọ̀ṣọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ káàbọ̀ mọ̀.
1: Mo ní ọdọ ọ̀dà Okoro tó lọ ṣe nǹkan tí ọ̀dà fún ọmọ ọdún méjìlá
0: ni. Bọ̀dọ̀ Okoro.
1: Tí wọ́n jẹ́ kí òfin tó tọ́. Kò ṣe kóró tó náà lára. Ó wọlé kóró sí lára níbi tó ti dára. Bẹ́ẹ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fún lóúnjẹ tí wọ́n kú lóúnjẹ wo ni wọ́n fún wọn ná.
0: Tí
1: wọ́n kà fi gbẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ. Ọlọ́run àánúwọ̀ ládàá àwọn tó kù sí àmì rírú ẹ̀ mọ́.
0: Àmì ò ẹ ṣeun máa mi Akinṣọlá ẹ ṣeun máa. 09063352 ẹ káàárọ̀.
2: John Latogba.
0: Mr. John Latogba, ẹ káàbọ̀ sá.
2: Ṣé ẹ fẹ́ mú ìròyìn wíjọ àbí?
0: Bẹ́ẹ̀ ni sá.
2: Iléeṣẹ́ ti fẹ́ lọ ní lórúkọ ẹ̀ Chukwu Merige, Chukwu Ferege.
0: Ikú Ferege àbí kí lẹ́gbẹ̀ẹ́?
2: Chukwu Ferege àbí Chukwu Merige àbí Chukwu Ferege.
0: Ok.
2: Ìgbà àti ìfàdíkáàdì náà ṣe jù bẹ́ẹ̀ lọ.
0: Ok.
2: Gẹ́gẹ́ bí ẹni tó gbé ìkọjá ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ṣùgbọ́n ó yẹ kí president mọ̀ sí irú àwọn ẹni òye kan wà ní Sọ̀ràndì ọ̀lọ́lọ́ nítorí pé àwọn ilé 100 miles democracy ni wọ́n dẹ̀ ń ṣe ìṣí ilé ìjìbàbà ní ọ̀nà tí ó sọ because gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ bí ìgbà tí ọmọ kékeré ní òkè bá sọ̀rọ̀ tí ò dá lórí rédíò ó bá expect ilé lẹ́nu. Lẹ́nu ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ bíi pé Nàìjíríà jẹ́ banana report. Kò bá ti lọ sí ẹ̀ka tó lọ sí ibì kan. Kò bá má rí báyìí. Bẹ́ẹ̀ ni ó fa gbogbo ìyẹn. Kò tún fi president ṣe màá. Irú ọ̀rọ̀ ẹ káàárọ̀ jàre.
0: Dà ọlọ́ṣà ara wíkẹ́ náà ni ọlọ́ṣà rẹ̀. Ẹlẹ́kàárọ̀.
2: Ẹlẹ́kàárọ̀.
0: Ẹkàárọ̀ sà.
2: Ẹ kú ètò.
0: Ẹ sà.
2: Kọmìrìdọ́lá
0: ẹ káàbọ̀ sá láti ìkọ̀tún.
2: Ẹjẹ́ tí mo náà fẹnu kún fún wíkẹ́. Ètò gbogbo gbogbo nǹkan mi gba àtàkókò wà fún. Ètò ìmọ̀kan tó ṣe ń pè kí bàbá wọn rí ìdìbò ẹ̀rọ ní ẹ̀mí. Àbí tí ń kàn. Ohun tó ń lọ ìdẹ̀ sí lè gbà ní. Ohun tó fojú fún bàbá mi. Ní ìpínlẹ̀ tí òun lè gbà. Àwọn tó bá gbà tí lọ́wọ́ pé tí ò bá jẹ́ gbọ́ ojú gbogbo wa rí. Ẹlẹ́kejì ọ̀rọ̀ amúgbogbo lára dá o.
0: Àmì ò.
2: Ìkẹta tí mo fẹ́ sọ ó ní tọrọ àwọn APC ọláwọ̀n ń lọ kóòtù. Ọ̀nà ṣàgbọ̀dọ̀ fowó tán owó aṣòfò díẹ̀. Àti ìṣòwò wọn. Aláyọ̀sọ ti ṣe ń tán fẹ́ ṣe. Báwọn kan ṣe. Wọ́n kan lọ ọ̀run lọ pẹjọ́.
0: Ẹ ṣeun. Àwọn APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nà dáná ní àwọn ògbẹ̀jọ. Àwọn nǹkan tó bá ti kọjá nù ẹ̀lú ẹ̀ka rẹ̀.
2: Ẹ̀lú mi ra wọ̀.
0: Ẹ̀ka rẹ̀ sà.
2: Ọ̀rọ̀ mi ò ní dàrú o.
0: Àmì ò bá mi.
2: Àbí ìgbé àwọn máa jẹ́ o.
0: Àmì sà orúkọ yín àti Peter
2: Tinkọ. Orúkọ mi ni Àfáàrí Ọlọ́run láti Àdìyàn Dáfíà.
0: Ẹ káàbọ̀ bàbá.
3: Alagbati amiyu baba awon boys lati ojojo e ka bo sa
4: Eti mo fe mu nbe ni okoro to lo koro somo lo mo dara se ri oro re ko le lodu temi tori pe ko si dajo ododo ge ati bi baba kan so pa n fe dajo ododo dajo ododo ko si dajo ododo enu awa ara ni dajo ododo wa o se wa ni se bayi pe mo se mo se bi omo odun lejile logoji le pe o se koro si omo odun lejila dara ti won pe ni ero ijoba ki won ba si odun mejila mo odun mejile logoji ti o je omo odun merin le laajota o lo se won re o se won re ijoba ki won kowe le lori pe any governor to ba debe mo agbodo fun ni darije se be ba ti pe ko lo lu odun merin le lori laajota ko lo lu nbe idajo mi lori enu ti keji ni eleki obirin ti won pa awon osikata tese mani ọba yi o ri wọn
0: tọrun wù wọn
4: so ajá wọn ò lè lọ láì gbàdájọ rẹ wọn padà tẹ wọn náà ni ọlọrun fọrun kẹ obìnrin
0: yẹn
4: àǹdẹtò mọ
0: ẹ ṣeun bàbá àwọn boys ẹ ṣe gan bàbá 09063352 ojúmọ rẹ o ẹyí rédíò yín yẹn lọlẹ ẹ káàárọ ọlọrun ló ń bá wa tó orúkọ yín àti bìtẹ tí ń pè wá. Mami Miriam lati agege.
5: Ẹyin tí ìṣe bá ti ní ti àwọn ọlọ́kadà rẹ̀. Ó fi gbọ́dọ̀ ìlú kan ní ó gbé wọn lára ẹ̀. Wọ́n kọ̀ tó wọn rárá wọn máa mú jàdá nínú wọn máa fa jà ní bẹ́ẹ̀ ni lágbègbè wọn yìí báyìí lọ. Wọ́n máa mú jàdá nínú bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe mọ́ wọ́n kọ̀ tó wọn wọ́n fẹ́ ṣe wọ́n lè ṣe. Ní kọ́ máa gbàdé tí mọ́tò ti máa ṣe àbúrò kọ́ máa gbà ní gbèsò ó ga lára wọn ó nípa bẹ̀bẹ̀ kà síbẹ̀ yìí ní ṣe nípa àwọn tó wà níwájú àwọn ìgbàkejì wa ní orúkọ yẹn pọ̀ níbẹ̀ káṣẹ pé bẹ́ẹ̀ kí gbogbo ara bí méjìdínlẹ́ta lẹ́ka níbẹ̀ àwọn èèyàn ni àwọn náà ló máa ń fa wàhálà àwọn ni wàhálà wọn tó pọ̀ jù.
0: Ẹ ṣeun mọ́mi Miriam láti agege lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà táwọn task force mú ẹ lọ́ ẹ káàárọ̀.
6: Èdè gbìn lọ ìkiri ọ̀tà.
0: Ẹ káàbọ̀ sá.
6: Ẹ ra sá. Fẹ́ rí wíkẹ̀ yẹn. Àwọn ni ìjẹ́ kí pẹ́sìdẹ̀ǹt kó fẹ́ ní àṣeyọrí tó dáa. Torí gbogbo àwọn tó rò gbàgbé bàbá yẹn ká tọ́ wọn sí ọ̀nà tó dáa. Ọ̀nà tí ìgbà ni wọ́n tọ́ bàbá yẹn sí ọ̀nà ìjẹ́ kí ìjọba yẹn kí gbogbo kan lè rọ bó ṣe yẹ kó lọ. Wọ́n sì tọ́ fún wọn. Àwọn ló ń darí bàbá yẹn sọ́nà tí ó dáa.
0: Ọlọ́run ti kò rí bàbá yẹn lọ láti ṣe
7: rè lórílẹ̀-èdè.
3: o fi han pe gbogbo state ti APC la won win ti party pa ba fi win ni e isibo won gbe won debe mi o pre lati so be o to oro won da bi eni to fi pa gba garage o agbero o ma fi pa gba garage to olori agbero le mi mo wi ke si mi mo ni oselu gidi o se je niyan
0: da e seun sir lori oro ti wi ke so n oro na gbogbo ona ma sanu wa lori ede Nigeria 09063352 abala gbeyewo la wa lori otun inu we royin e se be se ba mi ge pepe pe won e lo e ka ro e ka ro sir
7: kini ade ade lati ayobo
0: mr ade e ka bo sir
7: seri oro oro wiki oro wiki wiki da ko so bi da ko lo te ibadodo o so bi da pe awon to fe dibo won mo nkan ton se se ewu awon kokon wa ti pe ma yen eyin ko pa ko kokile so the next thing ibo don bo yi ko mo wa awon ko ma so o
0: e seun Mr. Ade lati ayo 09063352 hello e karo
3: e karo
0: e karo
3: e ro so
0: yes sir e ba yi radio yin e lo le
3: nipa ti oro ogogo yen
0: oruko yin sir
3: Olajide ni oruko temi
0: lati bo
3: lati matogun
0: e karo sir
3: yes sir so mo ti mo ti fe so nipa ti ogogo ni pe to ba ni bi ti ran lowo e tata pe si nibe ni olorun ti gbe ran lowo dide we attend the program on to lo to ma waye ni next week olorun orun ma se se aye e la se pe awo so patapata o wa ni oka gck la ma npe so to ba wa sibe olorun ma wo so patapata
0: e ti polowo oja niyan o e mo
3: oda
0: e se
3: nitori life ni ti to ya mo polowo oja
0: oda
3: e se
0: zwala sa sir ala sir e seun 09063352 hello ekaro
8: hello ekaro sir
0: ekaro sir
8: hello sir
0: yes sir I'm going you are
8: e seun gan ni thompson latari bi number n soro
0: ki le pe
8: thompson latari bi
0: okay ekaro sir mr samson
8: e seun gan ni nkan te mi ko so lori oro wike ko awon apc to je awon agbagba ọmọ ẹ kí máa ẹ lọ gba ìjọba àwọn gbé ẹnpẹ ní ìdìbò tó ń bọ ní next year bẹẹ ni mo sọ ọmọ kéré ni mi ò bọ tí ọmọ bá fún mi náà lágbára láti wọ politics èmi máa wọ bẹ ìgbà tó dẹ sọrọ bí gbẹmẹbi òun nìkan ló mọrọ sọlá ní gbogbo nàìjíríà bẹẹ ni òkú àwọn apc kan parapọ wọn bá sọrọ wọn bá sọrọ gan kó má lọ ba ìdìbò bàbá jẹ
0: ẹ ṣeun bá mi mr samson láti agege 09063352 hello ekaro
8: hello
0: ayi radio yin lo le dakun
8: mo je fi ko nle
0: e seun
8: lati logbo
0: lati logbo oruko yin
8: oruko mi ni baba saidi lati ilu logbo
0: ekaro baba saidi
8: tabi ko si mo ti mo fe so oro wiki e na le mi na fe so le lori
0: okay o
8: ati ni e to be se ko to fo mo ko mo ko gbo so ke je pa ọmọ ohun tó máa máa ṣe fáwọn tó bá wúrú wà bẹẹ ṣé a rí iṣẹ àmọgbé àwọn ọrú àwọn èèyàn bẹẹ yan ọpọlọ ẹran ló wà lórí wọn àbọpọlọ tí a fẹẹ pè ọpọlọ ajá ọpọlọ ẹran àgùdà tó ń bá yẹ ẹsùn ewúrẹ tó ń bá yẹ ẹsùn irú ẹ ló wà lọpọlọ àwọn àwọn tó wúrú wà bẹẹ kí ìjọba mọ ọrú òfin tó máa fi dè wọn kọ mọ ọrú ìwà tó máa máa hù pẹ̀lú wọn pípa ló bá tọ́jú wọn kọ́ pa wọ́n kí nìyẹn jẹ́ ẹ má ba yé ọmọ ọlọ́mọdé ẹ má rò fẹ́ ní ẹ ń ṣe nǹkan rè ẹ wo wíkẹ́ tí yẹn ń sọ ọ̀rọ̀ nílé ẹnìkan bá gbàgbé fún wọn á wò dání òun lọ́lọ́run ni tí òun lọ́lọ́run ni kíra àwọn èèyàn ẹ bá ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn má kọ̀ bàbòjẹ́ fáwọn tó ní ìdí àwọn èèyàn pé kọ́dìgbò fáwọn ni o mò ń bá yín lọ.
0: ẹ ṣeun bá mi ẹ ṣeun sá bàbá sáyídì ẹ ṣe o 09063352
9: Adékunle ni láti Adimọ́ṣọ́.
0: Ẹ káàbọ̀ sá, Mr. Adékunle láti Abúlé Ọ̀ṣọ́.
9: Adimọ́ṣọ́, Adimọ́ṣọ́.
0: Ok, Alimọ́ṣọ́.
9: Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ wíkẹ̀ náà ni abẹ́ dá sí torí àwa náà. Àwa náà ní díẹ̀díẹ̀ ní òṣèlú. Olóṣèlú tó ń ṣòṣèlú. Ọ wà fún àti tú ìlú ṣe láti wo ibi ti bata ti tan meyan le se lati se ni ti o pe ti eyan mo ko ma soro ni pa lati so pe to la fe da ibi kan ru o nu ma de be kini iye ojo waju ti awon to gbe ti be to gboro fun won election 2027 go nsin se ni ru pe ah to ba kan ti ajiba tu de be o wa to ma lori so to la ti gbe ti pe re fun kan ai da lo to ma se o ko wo o de ki ijoba ko ko ti akisi
0: e seun
9: so e pe o ma ko mo o so ma so
0: e seun
9: o lo o mu de ni e
0: jiro
9: lo ba ti bo le ba ko se ko e je ba won to ma ka e ma ma ka bra e se pa won yo kiri pas ko se a ti wo ka pe la de tun bo yi
0: e da e
9: seun so lo ni ba ijoba bola ti ni bu je o
0: e seun baba wa e seun gan sa I see what that was. 0906003352. Hello, Ekaro.
10: Ekaro.
0: Ekaro, sir. Are you ready to do it, Lolo?
10: I want to call you, sir.
0: What
10: are you calling, sir? I'm calling you, Jejo.
0: Jejo?
10: Yes, that's Jejo Chibo.
0: You're not going to call you, Baba. Okay, like a game on Google. Okay, sir.
10: Yes. Nipa orin ti se asemeti pelu omo kekere yen. O ye ki ijoba o ye ko fowo ni ewon gbere lo ye ko gbe fowo.
0: Pelu se asekara.
10: Asekara be ni. Ikeji ni pe nipa ore wike yen. Seri o ye ko won pese to pese eke leda pe gbogbo nkan to so yen bi igba ti aguru ba soro ni. Ko da rara ni nitori
11: Oh, ngo wa se na ni e de gbe en daru ko ma de be ko ri de be olo tin gba won le die die lowo won sin ere keji omo to ba won tun me gira so ki joba fun ni ofin to da ori awon ti e be ran be won na ko se mo to da fun wa idi mo to ba da ni pe ijoba wa won ready you e ka re ko pe awon agbo en awon bandit to mo to gba le won gbin awon ogun ni Nigeria awon ri bi ba ti ko ye ka wa gbo ti rara ko de ke fowo ko ri lo ga ni ma gbo ti rara ko ti gbo ìdíjú lágbà ni fúnlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹlẹ́kẹta ni pèsè gómìnà.
0: A wà pẹ̀lú yìí.
11: Mo gbọ́ ọ̀rọ̀ kan bóyá ẹ̀ka lè débẹ̀ wọ́n ní àwọn kọ́ọ̀tù lè kọjá àwọn téèdì kan wọ́n ní kéèyàn tó rẹ̀ fún sa àwọn àtọ̀ bóyá wọ́n bí àwọn ọ̀rẹ́ bí ọ̀rẹ́ tẹ pépà síbẹ̀
0: ẹ̀ jáde látàárọ̀.
11: Okay,
0: we are going to go to the area.
12: Hello, Ekaro, sir.
0: Eba yin radio yin e lo le sir, ariwo yen po.
12: orúkọ mi ni Akinola láti Matogun.
0: Ẹ káàbọ̀ sá, Mr. Akinola.
12: Sá, ẹ jọ nípa ọ̀rọ̀ wíkẹ yẹn lèmi náà fẹ́ dá sí.
0: À ń gbọ́ yín sá.
12: Ṣé wíkẹ yẹn ọlọ́run má jẹ́ kó fi tiẹ̀ kó bá pẹ́sidẹ́ńsì àwa ìyẹn Bọ́lá Ahmed

0: Awesome talk every day, all day.
1: Hello, Ricardo.
2: Listen now, Lagos. Welcome to the Jot and Breakfast Show.
3: And today,
4: hey,
5: everybody.
1: Okay, sir.
4: But this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams.
5: Make
4: you the best entrepreneur you can possibly be.
6: Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to so good.
5: The
6: better information won't give you no move an intro, but if you don't say one move, move your radio.
2: Hello, Lagos. Welcome to the Jordan.
1: Ẹ má jẹ́ ìdásí púpọ̀ lé àfógún ẹ̀dákun ìrọ̀rùn ni o. Ẹ̀rọ lábá nígbà tá a dáyé. Ẹgbẹ́ kàrọ̀.
7: Hello.
1: Ẹ kàrọ̀.
7: Ẹ kàrọ̀.
1: Yes, sir.
7: Àtẹ̀lẹ́ lẹ́yìn kò padà.
1: Ok, sir.
7: Ṣẹ́rí ọ̀rọ̀ ó ṣe bandage, ó ṣe bandage. Wọ́n bá ní káwọn sáàtù ẹ̀sìn bí dásí mọ́. Ṣé bó ṣojú gbogbo náà bọ́ sí mú ọtán tuntun wọlé? Hello.
1: À ń gbọ́ yín.
7: Wọ́n ti kó àgọ̀rọ̀ wa bí wọ́n ti kó àgọ̀rọ̀ àwa sáàtù ẹ̀sìn. Ṣé lójú wa náà wọ́n ṣe mú ọ̀nà tí ń tún wọlé? Wọ́n bá làwọn bá dá sọ̀rọ̀ ọmọ. Àwọn Yorùbá láti mọ tá a ṣe. Ọlọ́mà tó gbìjà wa ní sáàtù ẹ̀sìn. Ká a máa wura lókèrè.
1: Ẹ ṣeun sá.
7: Ara bí wọ́n kó bá pọ̀. Wọ́n fi rẹ́dẹ̀ẹ̀dẹ̀ yí wa lára.
1: Ẹ ṣe bá mi àtàlẹ́ ọlẹ́wọ̀ ẹ̀pẹ́lú ẹ ká lọ. Hello.
5: Hello.
1: Hello,
5: Ekaro.
1: Yes, ma'am.
5: Ọpọlọ yìí lè jẹ́ ọ̀pọ̀ ọlọ́run máa fi ṣe
1: o.
5: Ìyá Adéyẹ̀ mi ló ń sọ̀rọ̀ láti òkè Aro.
1: Ekaro, ma.
5: Ṣé ní ọ̀rọ̀ wíkẹ́ yẹn, òkè sùúrù, kó má bàa jẹba jẹ́ fún bàbá wa tí wíwú, ó jẹ́ kí bàbá rẹ̀ lè wọlé. Kí bàbá gan pè ṣàkíyèsí pé ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ tí èèyàn ọpọlọ lórí ni. Kó bá sọ̀ sípò kó máa ń túbọ̀ ṣe mò ń fẹ́ gba ibi kan fi jíjẹ. Kó má fi jẹ́ kó bá bàbá wa tí wíwú ọlọ́run máa fẹ́ ṣe
1: o. Àmì o, màmí ẹ ṣeun.
5: Ọ̀rọ̀ yóò ní jọba lágbára ọlọ́run.
1: Ẹ ṣeun ma. Ilé náà ni màá fi ṣẹ́nu mi ń dédé ṣíbí láàárọ̀ yìí. Ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin tí ẹ ti pè wá pátápátá pátá. Lágbára ọlọ́run ipá ò ní pín láṣẹ ìdúmarè. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣùgbà mi tàjọ ṣe ètò tààrọ̀ tòní. Kí n bẹ̀rẹ̀ látòrí Peter Ọláníyè pẹ̀lú Razak Adéjàre. Àwọn náà ni wọ́n ń wà nídìí ẹ̀rọ fún mi láàárọ̀ yìí. Àwọn tó ń jẹ́ kẹ́ máa láǹfààní láti máa wò mí ní orí ẹ̀rọ Facebook iléeṣẹ́ wa Jordan 105.5 FM Lagos. Kí n bẹ̀rẹ̀ látòrí Adékọ̀yà Adémọ́lá, Damilọ́lá Ọládòkè, Ayọ̀bámi Otókì, Abdulrahman. Òun náà wà pẹ̀lú mi láàárọ̀ àti àwọn omidan tí wọ́n rẹwà dáadáa báyìí. Adé

0: obìnrin tí ò ní wà tó ọmọkùnrin tí ò ní wà tó dáa òlẹ́ẹ̀rí tí ó mu sìgá òlẹ́ẹ̀rí tí ó mu gbó yóò gbé ọjà yóò gbé gbogbo ẹ̀ yóò ṣe irúfẹ́ rẹ̀ èèyàn bí ahun ní ráhun he èèyàn bí ìgbín ní rí ìgbésà.
1: Your favorite tunes are just a kick away.
0: Bó o bá ti jẹ́ ọkùnrin.

ẹ káàbọ̀ padà láti ojú ọjà ibi tẹ́ ẹ ti láǹfààní láti gbé ìpolówó ọjà ìkéde yín kẹgbẹ́ wá káfi tiwa káfi gbé ti lárugẹ ṣe ìṣúmọ̀ pé kò sẹ́ni bómi ṣòwò tó ń pàdánù ẹ tà ní ń tà kọmẹrọkọ míì tó tà àìfàlágẹmọ sójà káwọ òòṣà míì ẹ o ẹ títà títà láàmà tà lágbára ọlọrun ẹyìn mò ń sọ nípa ìdílé aláyọ bàbá wa pásọ sam adéyẹyẹ bàbá tẹ́ẹ̀tì mi lábẹ́nú pé tọ́pìkì program kan nìyẹn mo ní bẹ́ẹ̀ ni tọ́pìkì program kan nìyẹn iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ ogun lọ́dún náà lọ́hùn-ún ilẹ̀ ta sí díẹ̀

0: ọlọ́pọ̀ nínú àwọn ọmọ yìí tó bá ti wá ṣe yálà ó dá o àbí kò dá o àwọn ti ń ṣe.
1: your favorite tunes are just a click away.
0: ṣe lọ́nu kò wá sẹ́ni tó máa pè wọ́n ṣàkíyèsí. ẹ̀bọ̀n ńlá ńlá ètò ilé ni mo fẹ́ kó o mọ̀ wípé dájúdájú ìwà tó ń wù ó ṣe é ṣe kó jẹ́ pé ọwọ́ àwọn òbí rẹ ló ti kọ́ ìwà tí mò ń wù ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn òbí.
2: This is Jordan.
0: Ọ̀pọ̀ ilé ìjọsìn ò lè bá ojú tú sí ìyàwó tó lọ fẹ́ jẹ́ ọkọ rẹ̀ sùn wípé ọkọ òun o ìwà burúkú báyìí ló ń wù ọkọ òun o kì í sunlé tó sì jẹ́ pé pásítọ̀ náà nínú ọ́fíìsì wọn.
2: On social media.
0: Ṣó ń yé wa bọ̀ ṣá? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ibi tó yẹ ká a ti bá ọgbọ́n àgọ̀ là ń bá ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ibi tó yẹ ká lọ.
2: Facebook Jordan105.5FM. Twitter Jordan10.
0: Kí wọ́n tù wá nínú ibẹ̀ gọ́gọ́ lóríṣìí ìṣòro wà. Ibi tó yẹ ká ti lọ lálàáfíà lóríṣìí ìṣòro wà. Àbí kí làǹfààní ọmọ tẹ́ ló ń ṣẹgbẹ́ òkùnkùn. Ó ń ṣẹgbẹ́ òkùnkùn yá mo lọ sí ṣọ́ọ̀ṣì fún pásítọ̀ kí pásítọ̀ bá wa dìlíbà ẹ̀ kán ṣe dìlíbàǹsì fún pásítọ̀ gọ́gọ́ tẹ́ ẹ ní kó lọ ó forúkọ jésù bójú ni olóògbò ni mi lóògbò ni ò dá o ṣùgbọ́n ibi tí o bá bìlọ́ǹgì sí ni o kọjú sí ibi tí o bá há ọ̀kàdé ni kó o jógbà. Bẹ́ẹ̀ ni ẹ má kọjú sí ọlọ́run kẹ́ ẹ máa wàwọ́ séṣù. Ṣé mò ń sọ ṣá? Ó dá nígbàtà ẹ mọ́mọ́ lọ fún pásítọ̀ pé dáàdì o ẹ bá gbàdúrà fọmọ ẹ bá ṣe dìlíbàǹsì fún o dáàdì gangan fún ara wọn olórí ẹgbẹ́ òkùnkùn ni wọ́n. Bí ìgbàtà wa ń fẹjọ́ ìka súnkà ni ẹ ń fẹjọ́ ìka súnkà. Olórí evangelist Akin Adébáyọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ bàbá ní ta ni yóò gbé èrò Nàìjíríà o ta ni yóò gbé dìde. Bìjì bá ń pagí ogó o tó bá sì ń pagí araba ó má yẹ ká fura o ta ni yóò gbé èrò Nàìjíríà dọ̀gẹ̀gẹ̀ o ta ni yóò gbé dìde. Bí ilé wa ò bá tòrò orílẹ̀-èdè ò lè tòrò. Gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ nígboro yìí kò sóhun méjì tó fà á ju wípé àwa òbí á ti kùnà ọ̀pọ̀lọpọ̀ nínú wa. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti kùnà gẹ́gẹ́ bí òbí àbí iléeṣẹ́ ibi tí ń gbọ́ mi yẹn ẹ̀tún ìrìkíṣí lẹ̀ ń di o bẹ́mi ṣe ń ṣètò mi ní ìsìn ẹ̀yìn di ìrìkíṣí ni bóyá mi gan lẹ̀ ń di ìrìkíṣí gan lọ́hùn mọ̀ ṣùgbọ́n onítọ̀hún gádà ìbá wọn nọjà ọ̀run dalẹ̀ màmá ni ẹ̀yìn kan ìpọ́ndèdì bẹ́ẹ̀ ni ẹ̀yìn kan ò ní pọ́ndèdì láíláí fàbàdà. Ọ̀pọ̀lọpọ̀ láwọn ibi tó yẹ ká a ti kẹ́kọ̀ọ́ ká a ti rí gbàlà ibẹ̀ gangan lóríṣìí ìṣòro wa. Bọ́wọ́ ọ̀rọ̀ mọ́ ọba tó wá ṣẹlẹ̀ tán tí ọkọ àti ìyàwó tó ní pọ́n fẹ́ túká tó bá ní wọ́n gbé ẹjọ́ lọ sọ́dọ̀ àwọn woman rights activists ẹjọ́ kẹjọ́ lẹ́lòmíì ni wọ́n ń dá àbí woman rights tóbìnrin mẹ́jọ wá ọkọ̀ òun fìyà jẹun tán dẹ̀ débẹ̀ tọkọ náà kẹjọ palẹ tó ní kò rí bẹ́ẹ̀ o evidence rẹ o òun tọ́jú rẹ òun ṣe kíní o ṣùgbọ́n torí pé ìyàwó yẹn ló kọ́kọ́ wá fẹjọ́ sùn yìí ẹ̀yìn ẹlẹ́wà gbọ́ngbọ́n ẹ̀ lè tó lé wọn o. Èmi ti ní woman rights rí tí ọkọ àti ìyàwó sọ wípé àwọn ò ṣe mọ́ àwọn ò fẹ́ra àwọn mọ́ láìláì àwọn onílé fẹ́ra àwọn mọ́ ó dáa àwọn woman rights bá ní àwọn á pè wọ́n wọ́n àwọn woman rights yìí wọ́n wá ṣe kinní kan tó yà mí lẹ́nu mò ń bọ̀ bí o ti dé.

lórí ètò ibi tí mo ti ń sọ fún wa nípa ìdílé aláyọ̀ ẹ máa fọkàn bá mi bọ̀ o nígbà táwọn woman rights yẹn tó máa pè wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ bóyá wọ́n tọ̀ nǹkan lá ni o bóyá nǹkan ni o ohun tó padà ṣẹlẹ̀ ní pégbà tí wọ́n padà pé àwọn méjèèjì papọ̀ rẹgirẹgi ni wọ́n parí ìjà fún wọn báwo lẹ̀yìn ṣe ń ṣe tiyín how are you doing your own woman rights ṣe fi ń dalé onílérú ni àbẹ̀fi ń túnlé onílé ṣe ẹ máa fọkàn bá mi bọ̀ o lọ́pọ̀lọpọ̀ àsìkò yìí lórí ìdílé aláyọ̀

0: ọpọlọpọ nínú ìgbéyàwó kò sí marriage counseling mọ àbí ẹni tó fẹ́ ṣe marriage counseling fún wọn marriage counselor wọn gangan òun náà ní happy home marriage counselor tí ò níyàwó ńlé marriage counselor tí ò lọ́kọ́ ńlé experience ló máa fi bá wọn sọ̀rọ̀ tó bá lè rẹ experience yẹn lò wípé ẹ wo lára àwọn nǹkan tó kó bá òun ẹ̀hẹ́n gbà tó ń padà wà nílé ọkọ ńgbà yẹn báyìí báyìí ló ṣẹlẹ̀ tó ń fi dà báyìí ìyàwó má ṣe báyìí ó lè fi sọ fún wọn ṣùgbọ́n ẹlòmíì tó yẹ pé alayé ti já sí gbòòrò padà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe òun ẹ jẹ́ ń sáré wo àwọn ẹ̀yà tó jẹ́ pé ó máa ń fà á tí ìgbéyàwó fi máa ń túká factors tó ń dìbà happiness wọ́n máa ní happily married happy yẹn wọ́n ti yọ kú ẹ̀rẹ́ àwọn àwọn couples mi at their old age they will still be doing fine ṣé ẹ̀ fọkàn bá mi bọ̀ ṣá mo ń bọ̀ lára àwọn factors yẹn a ní pretense àìmọye ọkùnrin mi tó jẹ́ pé ó pretend ó díbọn ni fífẹ́ ìyàwó tó fẹ́ kò yé yín ó ti lo gbogbo ti gbóró tó wà wò pé ṣọ́ọ̀ṣì ní kóun lọ kó lọ wáyàwó nígbà tó dé ṣọ́ọ̀ṣì báìbù ẹ̀ tuntun ni yẹ́nyẹ́nyẹ́ yóò kó sí ṣúùtù bẹ́ẹ̀ gétọ́s tó wà nínú ṣòkòtò ẹ̀ ó tún rè kánná lọ́tọ̀ yóò máa wá ṣọ́ọ̀ṣì ó lè lóun fẹ́ jọ́ìn ní kwaya yóò wá máa wo àwọn obìnrin tẹ́yìn ti nọ́ọ̀sì láti kékeré tó bá ti wá rí wọn sister Rebecca God bless you God bless you I want to join the youth kinikankinikan àwọn yóò fà á mọ́ra láì ní mọ̀ pé sátánì ló wọnú ló wọlé tàn wá tó bá ti wá ṣetán tó wà àárín wọn tán ó tán o wàhálà dé tó bá ti lè fẹ́yàwó yẹn báyìí wàhálà ti dé nìyẹn yóò sọ fún pé yóò fi jọ yẹn lẹ̀ àwọn ìjọ máa gbá gbòòrò kiri pretense bẹ́ẹ̀ obìnrin míì náà
1: 05FM Instagram jọ
0: pretense ló fi ọkọ rẹ̀ lack of trust àìní ìgbàgbọ́ ẹni.
1: more than 105FM Lagos.
0: Olórin kò bá ń bá rìn má fura sí má bá rìn ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ bọ́kọ́ bá lóun ò fẹ́ nǹkan obìnrin míì náà lòun náà ò fẹ́ ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ obìnrin oníwà rere ó fi owó ara rẹ̀ òfin ìtúlẹ̀ rẹ̀ ṣe ni ẹ lọ́wọ́ àwọn obìnrin àwọn màmá.

àwọn ilé one chance ni wọ́n fi ń lu jìbìtì, one chance ni wọ́n fi ń kọ́ àwọn èèyàn ní pápámọ́ra, one chance ni wọ́n fi ń jí àwọn nǹkan. Tẹ̀bá ti ń gbọ́dọ̀ wọ́n ti ní ṣàgàm one more chance. Tó bá ti wọlé níbi NNPC tó wọ́ bẹ̀bá yìí, tó bá fi máa ní òkè kọ́ bá pẹ́ sókè díẹ̀ níbi tí àwọn okó wà yẹn, wọ́n yìí níjà nu mọ́tò ni o. Ọlọ́run ó gbà wá, Ọlọ́run ó gbà wá ni o. Ẹjẹ́ jọ fi ẹsẹ̀ méjèèjì dé police station ẹlẹ́rẹ̀, ẹ̀yin ọlọ́pàá ẹlẹ́rẹ̀, ẹni bá ti lo ọdún mẹ́fà méje nínú yín ń bẹ̀, àbí tó bá wà ní vicinity agége sí Penn cinema, ní ọlọ́pàá tó ṣe lára ìbẹ̀ yẹn rí, àbí ó ti ṣiṣẹ́ ní bẹ́gà ní òjòdúrí, yóò ti mẹ́ni tó ń sọ̀rọ̀. Ṣé ẹ rántí nígbà MSARS tí mò ń pariwo, ẹ̀yin SARS ẹ ṣe pẹ̀lẹ́ o, èyí tẹ́ ń ṣe yìí pọ́ o, tí wọn ò gbọ́, ohun tó gbẹ̀yìn rẹ̀ náà ló gbẹ̀yìn rẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni bí alágbára bá ní aráàlú pé kò lóhùn lẹ́nu, kò mọ̀ pé ohun aráàlú gan lọ́lọ́run máa ń fẹ́ gbọ́, ìyẹn aráàlú tó bá ṣe dáadáa ni o. Ẹ̀yin ọlọ́pàá ẹlẹ́rẹ̀ mo kí yín o, ṣùgbọ́n ẹ bá mi ṣe kìlọ̀kìlọ̀ fún ọlọ́pàá kan lọ́dọ̀ yín bẹ̀ yẹn. Ọlọ́pàá kan lọ́dọ̀ yín bẹ̀ yẹn ní ẹlẹ́rẹ̀ ó dúdú ó ga ó lára díẹ̀. Gbogbo lówó òkèrè lọ sí orílẹ̀ lọ sí oko ọba, òun ló ń dà àwọn èèyàn láàmú bẹ̀. Tiẹ̀ pọ̀ mi ò tí ì nífẹ̀ dárúkọ ẹ̀ nísìnyí, ṣùgbọ́n ìjúwe rẹ̀ ẹ mọ̀ lẹ́ni yìí gangan. Ó bẹ́bọ́lẹ̀ nu mọ́tò tẹ́yìn tó kù jọ wà lẹ́ni yìí ní nǹkan bíi aago kan. Ọmọ fotogẹ́bà kan ló aráàs bọ́tù bóyá wá fura pé èmi ni o, mi mọ̀ ó bọ̀ ń wò mí tó báyìí ni pàtó tọ́ bà pọ̀ bọ́yìn tó ṣe jẹ́ ìtọ́jú báyìí gbogbo be careful be careful wà ní ó dàgbé bọ̀ bọ́yìí tó fura pé èmi ni. Kí dárúkọ ẹ̀ ìrọ̀ S lórúkọ ẹ̀ ti bẹ̀rẹ̀, S ló ti bẹ̀rẹ̀, orúkọ mùsùlùmí gan ni. Ṣé gẹ́gẹ́ bí ìdárúkọ ẹ̀ bí n bá dárúkọ rẹ̀ yóò bọ̀ òkè. Ọ̀nkú ẹ tọwọ́ ara yín bọṣọ, ẹ tọwọ́ ọmọ yín bọṣọ, ẹ̀yin kọ́ lọ́lọ́pàá àkọ́kọ́ tí ò ṣe ń bẹ̀ yẹn. Bó lè jẹ́ fẹ́ kí n ṣojú òpólẹ̀ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀wà tẹ́ ẹ̀ wù ni. Táwọn èèyàn bá ti ń sọ, tẹ bá ní wọ́n bà mí lórúkọ jẹ́ kíní kan kíní kan, táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí jáde tó bá ń sọ ń kọ́. Ibẹ̀ làwọn tẹ́ ẹ ti fún lákàntì náà máa sọ tiwọn. Ọfíìsà S ní ẹlẹ́rẹ̀ police station ẹ dúdú ẹ ga ẹ lára díẹ̀. Ohun tí mo ṣe lẹ́ni ẹlẹ́fìmọ̀ pẹ́ yìí ni mò ń sọ. Ẹ kọ́ ọmọ yín bọṣọ o. Láàrin èmi síjọ́ mẹ́jọ, if I hear pim, I go pim o. I go pim o. Orúkọ yín service number yín gbogbo rẹ̀ ní ń dà, ẹ kọ́ ọmọ yín bọṣọ o. Ẹ̀yin kọ́ lọ́lọ́pàá àkọ́kọ́ o ní ìpínlẹ̀ Èkó. Mo kúrò ń bẹ̀. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀. Gbogbo àwọn ọmọ yín tó kàn máa ń wọ́ kiri bí ìgbóná yìí, ẹ kíyèsí ara ẹ caution wọn. Yes, àwọn ọmọ yín tó yẹ máa tọ́jú, àwọn ọmọ yín tó yẹ kó jẹ́ pé yóò wà níbi tí wọ́n ti kọ́ṣẹ́, wọ́n kàn máa rìn káàkiri ìgboro, wọ́n gbé ṣòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dí, wọ́n kàn máa wọ́ lọ wọ́ bọ̀ ẹ̀ mọ ibi tí wọ́n ń lọ. Ṣòkòtò ní jábọ́ ló ń fọwọ́ kan mu dání yìí, owó kejì ló fi di fóònù mú yìí ṣókun láyé ni. Ó wà ṣẹ́ṣọ̀ wá ń bí wọ́n wọ àwọn ọmọ gidi lọ́kùnrin àti lóbìnrin. Bẹ́ẹ̀ ni ọkùnrin àtobìnrin ó rí wọn lè ṣe wá ń bí wọn ò múra dáadáa bí agbára wọn ṣe ká. Kì í ṣe tí ó máa gbé kòkòrò ṣòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀ ìdí. Kọ́lọ́hún ṣàánú wa ni o, kọ́lọ́hún ṣàánú wa ni. Àwọn ọlọ́pàá ṣe kìlọ̀kìlọ̀ o, bọ́ bá mú yín lọ́mọ bẹ́ẹ̀ balẹ̀ fẹ́ wá rojọ́ fún mi, yọ̀ọ́yọ̀ ó nu o. Mo wí tèmi o, mo fi palẹ̀ mọ́ díẹ̀díẹ̀. Àwọn èèyàn ní kílódé àfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn nínú mọ̀nàmọ́ná mo ní kí làásọ nú ọ̀rọ̀ wọn. Wáyà ná ti ń bẹ ńlé mi, wọ́n ti ń sáṣọ sórí ẹ̀, aṣọ ni wọ́n ń sá sí. Mo jáde ń jọkan mo dé, wáyà yẹn ti dẹ̀ wálẹ̀ díẹ̀, mo ní tán sáré sórí, mo ní àtàn sáré sórí kíní
ya be gini e mi mo sa si mo ngile de ni ah ba ti o wulo mo ka ku fi se nkan mi ina ta ni won ti wa lahun wa ja mo do me eja eja won ti ja latodun keji lo ni ewo sola la tun lo jare mo wa le se sola kan eh o tun wo le se daada pe lahun eyan boya e se sola fun won ni o be ba se ton won ma sun won die die ni o e pe mi leyin eto be ba pe mi ti me ba gbe e send message a text message send there mo fe ka ye do wa sigere po ki fun yin ise ko ma lo daada. Prevention is better than cure. Ladugo yin yen e gbiyanju ke wa security e ge ma lo mo ki baba wa pastor Sam Adeyeye baba e ku nawo ti wa lona Ekiti bayi ada mommy e ku ase ide o e ku ase ile asiri abu lagbara lowo Olorun e ge ma fe ise lopa ti pade ni jomejo e fe lanfani ati pe mi ele pe mi sori number ye 08025850558 08025850558 loruko Eledumare ati loruko gbo awon ti a jo seto ile ni loruko igbimo isakoso ile ise Jordan 105.5 FM ni mi agbonu bi ojede ne bi agbamu so fun wa pe eni ro ku

0: ẹkún bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀ orúkọ mi ni ọmọba adédèjì adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mo kí gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí a ò ní wáyé asán o kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni ọlọ́run yóò kọ́lé àkọ́gbé àti ilé àkọ́tà fún àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541 àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí ọlọ́run kọ ilé ayọ̀ fún òun ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀ kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí ilé iṣẹ́ ti ń bá ní kọ́lé bá ní ralẹ̀ tí wọ́n sì ń bá ní ta ilẹ̀ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni bí mo bá ti sòótọ́ fún yín ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́ Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus Lagos State University of Education Michael Otedola College of Education Ẹ̀pẹ́ Resort and Spa ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o kì í ṣe inú omi kódà kì í ṣe inú ìrà rárá bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀ àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College Ìlàró Polytechnic Lafarge Cement àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí anílẹ̀ nílùú Ìbàdàn Abẹ́òkúta Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties wọ́n ní ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀ ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o pábánbárì tó wà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ gbogbo sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀ gbogbo ilẹ̀ wa ló ní seal of owl àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o a ó bá yín ra ilẹ̀ a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ ọ̀nú àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka à ń ṣe land banking investment joint ventures yẹn JV property consultant property management developer building engineering property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá nìkan láwùjọ òkúta ilé iṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn ìyẹn agriculture and animal farming ẹ má dààmú jìnà ilé iṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa bí oko bá jìnà ilá kì í kó àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Properties ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0806-514-3581 lẹ́ẹ̀kan sí 0806-514-3581 WhatsApp wa ní 0912-238-8541 0912-238-8541 head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ website wa ni www.shefahomesng.com pẹ̀lú Shefa Homes and Properties ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí
1: bí orí ẹni bá máa gbé ni agbe aláworeko ni Shefa Homes and Property ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀ àwọn agbègbè tó dára na nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára àwọn tí wọ́n ti bá wa dò wà ṣíjere pọ̀ ló lè ròyìn Shefa Homes and Property à ń bá ní ra ilẹ̀ a tún bá ní kọ́lé àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára mọ̀jọ̀dá ní ẹ̀pẹ́ pápálántó Ifọ̀ Abẹ́òkúta Ìbàdàn Mòwe Ìbàfò Ìbẹ̀jùlẹ́kí Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ olóbi o tàbí ilẹ̀ inú ura tàbí inú igbó bí agbára bá ti wà láti sán tọ́lẹ̀ kan náà bẹ́ẹ̀ ni àǹfààní ni wa lati so die die ti o si ma ba se yin lo ko si wa la omo nile ninu rara o be ko si awuruju olu ile ise Shefa Homeson Properties wa ni number 5 Charity Road opposite UBA Bank ko ba gege leko e le pe won sori 0806 514 3581 0806 514 3581 tabi WhatsApp 0912 238 8541 0912 238 8541 Shefa Homeson Properties ogani ejo
2: From Lagos, this is
3: Jordan.
2: 5.5 FM.

ìyanu aṣẹlẹ. Tẹ bá rìnrìn àjò, ìyanu aṣẹlẹ. Ayé òní rí di yín. Ọjà òní rí di yín. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé bá yín. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkè lẹ́ ó máa lọ.

0: hallelujah ogo ni fun olodun loke run ati ni aye alaafia se ri awon omo kan inu okukun ni won wa won o ri imole kankan laye won gbogbo irin ajo won won rin ninu okukun sugba awon eyan ri won ni ri omo to ye ko logo to ye ko niran sugba aye da won duro mo so loruko jesu bibeli wi pe okukun bu aye mole ani okukun biribiri okukun tan fi ko fa aye awon mo re ntan mo re wa ji wa je ogun tan mo re ni gbogbo agbara okukun to ko fa awon oya orun dana sun obi bu okukun aso kan be ti aya aya wa mo da bu wa ngba wa kekere won pe aso yen ni kijipa abere ni bi awon omo bi mefa yo sun si ni especially ni akoko oye aso ogun kijipa ogun tan fi bu awon omo re mole agan ogun tan fi ko fa awon omo re mole loruko jesu oluwa botumu oluwa dana sun onkun to dabi okukun loju ona awon omo re to fun won ni ifaseyin won fun won ni idapada seyin won fun won ni ijakule ni oruko jesu oluwa dana sun owo to dabi owo darin ajoduro ti ko ti sise sugbon to fe sise lojo waju ni oruko jesu owo na ko jona gbogbo mo je mu ase danu mo je mu to ba le ko ni ba to ba gbianju ko ni yo to ba ku die ko te lowo se lagba danu lowe mo je mu na to nsise nu aye awon mo re to nke tantan ina jonu ina jonu ina jonu ina jonu ina jonu mo je mu ti mo je ko mo ni ijakule amubo tan ba yi omo re da loruko jesu oluwa dana sun mo so tele loni o atanpa kokoko ti fi mu omo re mole ina jonu atanpa kokoko tan fi di ogun omo re mole loruko jesu ina jonu atanpa kokoko tan fi mu aye omo re tan fi mu leru tan fi mu sin loruko jesu oluwa dana sun ogun to lo won so mo re deru laye to ni gbogbo iran lo oyinbo to ri yen to ni otuba nteni ni oruko jesu ogun na jona ogun na jona ogun na jona ogun na jona mo pe olorun awon ogun nija lori aye awon omo re loni eni to ni ko omo re mo goke to ni ko mo ga oluwa tepa gbogbo en to so pa omo re oni fu loke pe ko ni sere oluwa tepa ota ti ki je ko ni lari fomo ti mo so mo didakuda loruko jesu oluwa tepa enikeni to da mo je mu soro fi mo so kan pelu okoko ta ko ogun awon omo re oluwa ko tepa ogun awon omo re ko be si ni tan aye aye won pada sire ni oruko jesu e gbo gbogbo eyan omo te sojo bi loni mo gbadura fe pe eni seku eni ku mo ya lowo eni mo baba lowo e sojo bi loni e samodun iran yin ose ogun yin oyo eni wa leyin e serere e o tayo loruko jesu adura yin ti gba ni oruko jesu Jesu oluwa wa amen ohun to luwa ni kin fi gbadura fun loni o na ni wi pe o ni fun awon ti o ba beru oluwa aye awon omo won ma nda se mo wa la to daye loni polopo eyin momo te ngbo mi eyin gan mo wi pe irin ajo yin mehe ni waju olorun sugbe fe ko da fun awon omo yin mo so oro kan fun momo kan ni odun melo kan seyin mo ni so le kayo okunrin to ti fi nkan tolorun se fun e to fi dani ajo won ru olorun wa wo ran olorun wa fe san fun omokunrin meta lobi aye meta ta netuma oluwa lo n gba esan awon okunrin to ti dinamo awon okunrin to ti baye won je awon okunrin to ti gori e ti won je eyan mo se ri ona abayo kan soso ti awon omo wa fi le ni lari rogolo je eyan goke ki ran won se ku go won yo o na ni wi pe ki awa obi karin loju ona olorun bi mo se n gbadura yi mo ri ran ki mo gbagbe o mo ri eye kan te n pe nkan kan o si n je onje omode kan oluwa ni ka gbadura gbogbo eye to n sa enje omo re je ko mo olorun padan to ba tu akoko a gbadura le lori eja gbon ti sawun awon otiri fa 17:18 kilo so yes
1: sugbon
0: anu oluwa
1: lati ayeraye ni
0: se gbo beyin o anu wa lori awon omo wa ko de si agbara kan tabi egun kan tabi oro de kan to le yi pada awa la nilo kamura dada ka mo fi adura sire mo ka so mo gbo yes
1: sugbon anu oluwa lati ayeraye ni lara awon to beru re
0: ati ododo re
1: lati omode omo
0: se ri to ba ti fe ko da fun omo re momo lo beru olohun mo ba won rojo pastor elida mo gba no church mo se ntagbara re ba ka fo olohun mi o so fun pe owo to ba da ni church lo ma je ko da fun omo re eyan le mo lowo lowo sugbon o ni wa o ni akitiyan o ni ajo olokun iyan o ni ko mo fi sise fun oluwa ki aye awon omo re le da momo kan be lu kan gba kan obi omo mefa oko de ku o wa be si ni gbalẹ o sise agbalẹ kiri to ba gba gbogbo gba to gba awo a pada wa a wa fo church a to gbogbo ayika church se awon yen wo bi oniya bi eni iponju bi alaini lai mo pe olorun ni ipinu rere fun ngba ti olorun yo se esan o gbe awon mega o so won di nla to ba ti fe kan mo re o ga momo gbo asiri lo se fe olorun lo ti se olorun leyin mo je olooto mo doro pastor le mo lo ya awon ti mo fi comment baye eyan je lori social media e fi idajo le so won olorun ohun to nilo na ni wi pe ko gbajumo olorun ko de mo gbadura so ti katan
1: si awon ti o pa majemu re
0: si àwọn tó pamọ́ jẹ̀mọ́ rẹ̀
1: àti sí àwọn tí ó ń retí òfin rẹ̀
0: àti sí àwọn tó ń retí òfin rẹ̀ láti ṣe wọ́n o gbọ́dọ̀ pamọ́ jẹ̀mọ́ Ọlọ́run mọ́ o gbọ́dọ̀ mọ́ ṣe fi Ọlọ́run o gbọ́dọ̀ rìn lójú ọ̀nà Ọlọ́run kó lè dá fún ọmọ rẹ kó go wọn lè yọ kí ran wọn lè ṣẹ kán mọ́ bá ṣẹrú mọ́ gbàdúà lórúkọ Jésù ọmọ rẹ òní ṣẹrú fẹ́kẹ́ gbàdúà gbogbo ẹyẹ oko tó ń ṣare ọmọ mi jẹ ó yá ìdá Olúwa padà nù mi ò gbàgbé ìran yẹn gbogbo ẹyẹ àwọn àjẹ ẹyẹ oko tó ń gbọnrí ọmọ mi dà lórúkọ Jésù Olúwa tálọ́fàkú Olúwa tálọ́fàkú ta ló sọ̀rọ̀ ẹ̀dẹ́yẹ tó ń gbọnrí àwọn ọmọ mi dà tó ń ṣare àwọn ọmọ mi jẹ tó jẹ́ pé ohun rere gbogbo tó yẹ kó wọnú ayé àwọn ọmọ mi òun ló ń ṣàjẹ lórúkọ Jésù ìdá Olúwa pa ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan ìyá àjẹ ìyá ọkọ àjẹ ẹ̀gbọ́n ọkọ àjẹ àbúrò ọkọ àjẹ àwọn alábara méjì èèyàn tó ń bá mi wọlé jáde ṣùgbọ́n tí wọ́n fi àwọn ọmọ mi sínú ìdè Olúwa tú àṣírí wọn Olúwa ta wọn lọ́fà kú Olúwa tú àṣírí wọn Olúwa ta wọn lọ́fà kú Olúwa tú àṣírí wọn Olúwa ta wọn lọ́fà kú ẹ porúkọ Jésù ẹ gbàdúà ẹ fi gbogbo ẹ̀mí gbà nínú ìgbèkùn mọ́ ga mọ́ tirere mọ́ tayọ mọ́ jẹ èèyàn mọ́ gòkè tá a fi àwọn ọmọ mi sí Olúwa tú wọn lẹ̀ Olúwa tú wọn lẹ̀ mọ́ dárúkọ àwọn ọmọ rẹ kọ̀ọ̀kan ẹ̀yin ọmọ mi ẹ jáde nínú ìgbèkùn ẹ jáde nínú ìdè ẹ jáde lóko ẹrú ẹ jáde lójú kan ẹ̀yin ọmọ mi ẹ jáde nínú ìgbèkùn tẹ wà nínú ìdè tẹ wà wà mọ́ ni mo tú àwọn ọmọ mi sílẹ̀ lábẹ́ mọ́ jẹ̀mú agbára tó ń fi wọ́n ṣèrú mo tú ìṣẹ̀dá wọn sílẹ̀ mo tú àyàn mọ́ wọn sílẹ̀ mo tú ìpín wọn sílẹ̀ ẹ ké gbogbo ẹ̀yin abiyamọ ẹ gbàdúà gbogbo ẹni fi ọwọ́ fa ogun lé àwọn ọmọ mi lórí ilẹ̀ lanu gbé mi ilẹ̀ lanu gbé mi ẹni gbàbọ̀dé ogun wọnú ayé àwọn ọmọ mi ilẹ̀ lanu ilẹ̀ gbé jẹ́ ilẹ̀ lanu ilẹ̀ gbé jẹ́ gbogbo ẹni gbàbọ̀dé ogun ti ayé àwọn ọmọ mi Olúwa tálọ́fà kú orúkọ Jésù Olúwa dìde ìjà sí ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan iṣẹ́ òdì tí wọ́n ti ṣe pé kí àwọn ọmọ mi mọ́ sá fún rẹ pé kí ni mọ́ sá fún wọn iṣẹ́ yẹn kó jóná lórúkọ Jésù Jésù Olúwa wa gbogbo iṣẹ́ òdì tá a ti ṣe nínú òkùnkùn láti dí àwọn ọmọ rẹ lọ́wọ́ Olúwa dáná sùn Olúwa dáná sùn Olúwa dáná sùn Olúwa dáná sùn Olúwa dáná sùn Olúwa dáná sùn gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe nínú òkùnkùn gbogbo ọwọ́ tí wọ́n ti nà ewé tí wọ́n ti jẹ́ egbò tí wọ́n ti wà láti parí iṣẹ́ lórí ayé ẹ̀ lórí àwọn ọmọ rẹ lórúkọ Jésù Olúwa dáná sùn Olúwa dáná sùn mọ́ jẹ̀mú tí mọ́ jẹ́ kí èèyàn mọ́ wú ọmọ ẹ̀ kó dẹ̀ mọ́ bu ẹkún kínú ẹ̀ dẹ̀ mọ́ bàjẹ́ kọ́ dẹ̀ sá wọlé tán bá yé àwọn ọmọ rẹ dá tán bá yé ìwọ náà dá lórúkọ Jésù mọ́ jẹ̀mú yẹn jóná mọ́ jẹ̀mú yẹn jóná mọ́ jẹ̀mú yẹn jóná àránsí àti àbìlù èpè àti lúbúlúbú tí wọ́n ránsí ayé ọmọ rẹ pé kí rìn àjò ẹ̀ dàrú lórúkọ Jésù iná Olúwa kọlù wọn back to sender back to sender bí mo ti ń gbàdúà fún yín ibodè tí ò ní jẹ́ kán ọmọ rẹ ó di ológo láyé Olúwa dáná sun ó jèrè ọmọ ó yin Ọlọ́run lógo Jésù Olúwa wa àmì ẹ̀gbọ́n ilé láàárọ̀ la tọ́sẹ̀ gbé bíbélì ẹ̀ mú kẹ́ẹ̀gì tó fi gbomi agbára má bọnú àdúà ogun tó ti ṣẹ́ fún ọmọ rẹ kò ní gbérí mọ́ wọ́n ní ẹ̀rí ní orúkọ Jésù bó ṣe máa dé chọ́ọ̀tì rèé o lókètì abúlé ìgbà tàbí fàgbà gbé ọ̀kadà Ọláníyì last bus stop Adétọ́lá road chọ́ọ̀tì bàbá Adéfisóyè tó wà níwájú Olúwa ẹ̀yin ará Ògùn state Elégbàmadíà Ìjàyè Powerline Mount Joshua Alákùkọ Elégbàbẹ̀wọlé ẹgbẹ́ ọ̀kadà Adétọ́lá road chọ́ọ̀tì bàbá Adéfisóyè tó wà níwájú Olúwa lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí gbogbo ayé fi celebrate àwọn ọmọ rẹ mo ní kó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbogbo èèyàn fi bá ọyọ̀ lórí ọmọ lórúkọ Jésù kó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbogbo ayé fi kọrin ọpẹ́ yin Ọlọ́run lẹ́ẹ̀kan náà lórí àwọn ọmọ rẹ ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ o ní rí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ mọ́ gbogbo èjì tí mọ́ jà tí mọ́ sọmọ di ọmọ burúkú ọmọ ìyà ọmọ tí ò níran ọmọ tí ò lẹ́bí ọmọ àbí ìpabẹ́ ìjì náà tó dojú kọ ọmọ rẹ Ọlọ́run gbé ìjì yẹn mi Olúwa gbé mi lórúkọ Jésù Olúwa gbé mi níbi ó de àwọn ọmọ rẹ mọ́ Olúwa tú wọn lẹ̀ níbi ó de ìṣẹ̀dá wọn mọ́ Olúwa tú wọn lẹ̀ nínú gbogbo ìgbèkùn àti ìdè tá a fa yé àwọn ọmọ rẹ pamọ́ sí ní orúkọ Jésù Olúwa tú wọn sílẹ̀ ó láyọ̀ lórí wọn ó ní sun ẹkún ìmọ́lẹ̀ Olúwa yóò tàn sínú ayé wọn lórúkọ Jésù wọn ò ní bọ́ sọ́wọ́ ọfà ò ní bà wọn ogun ò ní borí wọn ìran òdì ò ní ṣẹ lórí wọn lórúkọ Jésù tó bá ń gbọ́ mi nígbà àkọ́kọ́ máa sẹ́ndì prayer request sí mi lórí WhatsApp number yìí number náà ni ele 0806597 àdúà rẹ ti gbà máa sẹ́ndì prayer request ẹ WhatsApp máa pè ká gbàdúà fún orúkọ Jésù ogun ayé rẹ ṣẹ́ ogun ayé rẹ ṣẹ́ ogun tí kì í jèrè ọmọ ogun tán ọmọ rẹ kì í là ogun tí ìjọ ọmọ rẹ ò lu ogun tí ìjọ ọmọ rẹ ò ní lárí lórúkọ Jésù ogun náà jóná èpè tẹ́nikẹ́ni ti gbé ọṣẹ́ pé lójú ẹ̀mí rẹ kọ́nà ọmọ rẹ ó ti ṣeré lórúkọ Jésù má jẹ̀mú èpè yẹn kó jóná má jẹ̀mú èpè yẹn kó jóná ohunkóhun tó jẹ́ ìdíwọ́ ìdènà fún àwọn ọmọ rẹ.
2: The voices you
0: Olúwa kó dáná sun ìran Ọlọ́run lórí wọn àlá Ọlọ́run ó wá sí ìmúṣẹ adua re gba Jesu oluwa wa apun
2: Je mo abu covenant of protection nitori mo wa pelu re ma foya nitori emi ni olorun re olorun to npa omo ni gbogbo igba fe ko fi di abu na mule lo fin pe o si ipade adura isoro olojo meje akuri ma je mo abu covenant of protection ojo meje lo gba adura so tele yo fi ma ro iwo na wa gba ifororo yin abu gosheni tun tile ku mo ijamba wahala ohun iko ojiji adura ohun ase tun yo ni kuro ninu ewu yo ma jade latenu prophet igbalaye mi o kebisi baba olorun gbo adura pastor julius oju arowo mole ati baba adura prophet michael ati fisoye orin emi latenu benais Alenye atawon akoni ijo ma je mu abo ipade adura yi ma bere ni Tuesday August 25 2026 o si ma wa sopin ni Monday August 31 2026 ago meji la urula adura yo ma bere ma je mu abo ipade adura isoro asotele yi ma waye ni Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Ibrahim Ezumo Street off Faden Road Adetola Bus Stop Lagos Olugbalejo Willie Michael Adifisoye telephone 0803462479 at 0802235389 Oluwa yo pa lo ati abore mo lati igbayi lo ati titi lai lai

0: lórúkọ Olúwa. Ẹgbọ́ ilé ìsàn kọ́ mọ ẹríṣẹ́ kọ́lọ̀ ẹ ti bẹ̀rẹ̀. Ọ̀tá tó nàró máa wọn mọ̀ ẹ, ọ̀tá tó nàró máa yànmọ́ ẹ, òun la kọ́kọ́ máa mú balẹ̀. Ibi tá a fẹ́ fi gbàdúrà lọ́jọ́ Friday nìyẹn. Láti alẹ́ yìí tèmi àti ẹ ti jọ wọ̀ báyìí, à ń dìde sí ọ̀tá tó gbé èdìdí lé orí àwọn ọmọ ẹ pé kí wọ́n dìdàkudà. À ń dìde sí ọ̀tá tó gbé èdìdí lé ayé ẹ pé o mọ́ pàdé olóore. À ń dìde sí èdìdí ọ̀tá lórí ayé rẹ tí ò jẹ́ pàdé olóore. À ń dìde sí èdìdí ọ̀tá tí ò jẹ́ oníbùdókòó. À ń dìde sí èdìdí ọ̀tá tí ò jẹ́ kó ẹni ṣe ọ́ láàánú. À ń dìde sí èdìdí ọ̀tá tó ní rárá ayé ẹ máa bàjẹ́ gbọ́mi dáadáa sàn. Ọ̀tá ò bá ẹ ṣeré sàn, kò dẹ̀ bá ìjà ìjà pé kó kọ gbàwẹ̀. Ó ń bá ìjà ìjà májẹ̀mú. Ṣé ló ti ọwọ́ ẹ bọ gbogbo ibi tí ayé ò ti lè dá? Ó ti gbé èdìdí lé ẹ, ó ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ dé ẹ. Ẹ gbọ́ ìrántí mo rí. Mo rí àwọn ènìyàn tí ó jókòó láàrin ọjà, wọ́n wá fi ṣẹkẹ́ṣẹkẹ̀ so wọ́n mọ́lẹ̀, wọ́n gbé apẹ̀rẹ̀ síwájú wọn. Olúwa wí pé iṣẹ́ ọ̀tá nìyẹn. Olúwa kí ni túmọ̀ ẹ? Olúwa ní ọjà tó rí yẹn, ó ní àyànmọ́ àwọn èèyàn tí mo rán lọ sáyé kí wọ́n lọ ná ọjà àyànmọ́. Ṣùgbọ́n tí wọ́n so mọ́lẹ̀ nínú ọjà àyànmọ́, tí wọ́n gbé apẹ̀rẹ̀ òfo síwájú wọn. Àlédú àbíkára násòlẹ̀ àbàlà ìbràkúbílẹ̀ àdàsàtà. Ọ̀tá tó dìde sí ọ lọ́jà àyànmọ́ tó lófo ló máa mú iná sọ lára ẹ̀, iná sọ lára ẹ̀, iná sọ lára ẹ̀. Iṣẹ́ ọ̀tá kó jóná, iṣẹ́ ayé kó jóná, iṣẹ́ òkòkò kó jóná, iṣẹ́ ayé kó jóná láyé rẹ̀. Ọ̀tá tó so ẹ mọ́jà àyànmọ́ pé òfo ló máa mú orúkọ Jésù Olùgbàlà. Ọ̀tá yẹ kó túká, ọ̀tá yẹ kó kú, iṣẹ́ ọ̀tá yẹ kó kú, iṣẹ́ ọ̀tá yẹ kó kú. Ẹ gbọ́ eléyìí sà, èdìdí mẹ́ta lolúwa fi wọ̀ mí. Number one, mo rí lórí àwọn tí wọ́n so mọ́jà pé ìtẹ́ ẹyẹ wà lórí wọn. Olúwa kí leléyìí? Olúwa wí pé ọ̀tá ló gbé ẹ̀mí òkúta lé wọn lórí pé wọn nírẹ́ni bá wọn ná já àyànmọ́. Aria Napolica Daria Celia Daba. Iṣẹ́ ọ̀tá tó wà lórí ẹ, èyí tí ò jẹ́ kó rẹ́ni bá ọ ná já àyànmọ́. Iṣẹ́ ọ̀tá tó wà lórí ẹ, èyí tí ò jẹ́ kó rẹ́ni bá ọ ná já ògún. Iṣẹ́ ọ̀tá tó wà lórí ẹ, èyí tó jẹ́ kó gbé òkúta. Mo ní Olúwa kí ni? Olúwa ní ẹni tí kíní bá wà lórí ẹ, kì í de rí ẹni tó máa ràn lọ́wọ́. Mo ka kúrò lórí ẹ, ìwọ ni ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí. Ẹ̀yin 401 Olúwa rán mi sí nínú ogunlọ́gọ̀ gbogbo àwọn tó gbọ́ mi lálẹ́ yìí. Ẹ̀yin 401 Olúwa rán mi sí. Èdìdí tó wà lórí ẹ, èyí tó ń pè ní ọjà òkúta pé kó má rẹni bọ́ rìnrìn àjò, kó má rí ẹni bá ṣe, kó má rí ìrànlọ́wọ́. Orúkọ Jésù, iná túká, iná túká, iná túká, iná túká, iná túká, iná túká, èdìdí ayé, iná túká, èdìdí àjẹ́, iná túká, èdìdí òkùnkùn, iná túká. Olúwa wí pé àwọn tí wọ́n gbélé lórí tí mò ń wò yẹn, ayé wọn ò ní ṣẹ́tù, olóore ò ní rí wọn. Ìgbẹ́ ẹyẹ ni, bẹ́ẹ̀ ni. Mo ní Olúwa kí ni? Ó ní Èkó ìdílé ni sà, ó wà lórí wọn. Má jẹ̀mú Èkó ìdílé pé o ò ní pàdé olóore. Má jẹ̀mú Èkó ìdílé tó lò ní pàdé aláàánú. Má jẹ̀mú Èkó ìdílé tó ní kí àwọn ọmọ ò ṣòfò. Má jẹ̀mú Èkó ìdílé tó ní kí àwọn ọmọ ò dira dáradá. Má jẹ̀mú Èkó ìdílé tó ní kó o máa dánìkan sáyé ẹ. Má jẹ̀mú Èkó ìdílé èyí tó ní kó o máa rí olóore. Má jẹ̀mú Èkó ìdílé tó lò ní pàdé aláàánú. Má jẹ̀mú Èkó ìdílé tó ní kó o má rí ọ̀nà kójọ, kó o má rí àṣekójọ. Má jẹ̀mú Èkó ìdílé tó ní wàá máa ṣe ò ní rí àṣekójọ. Má jẹ̀mú Èkó ìdílé tó ní wàá ní láàárọ̀ ìyá ló máa fi parí alẹ́ lálẹ́. Má jẹ̀mú Èkó ìdílé tó ní gbogbo ibi tó ń wọ mọ́tò dé ló máa fi ẹsẹ̀ rẹ̀ dé. Má jẹ̀mú Èkó ìdílé tó ní o ò ní rẹ́ni rẹ̀ lọ́wọ́. Má jẹ̀mú Èkó ìdílé èyí tó bàlẹ́ ẹ lórí, èyí tó fojú rí. Èdìdí àjẹ́ ni, èdìdí ìdílé ni, èyí tó wà lórí ayé rẹ̀. Ó yá bó ti ń ṣàmì kó túká. Àní o ṣe o bàbá jẹ̀bú tó gbẹ̀mí wálálẹ̀. Kó túká, kó túká, kó túká, kó túká, kó túká, kó túká, kó túká lórúkọ Olúwa. Kó túká lórí ayé rẹ̀. Èkú tó dúró tì ọ́, èyí tí ò jẹ́ kó jẹ́yàn. Èkú tó dúró tì àwọn ọmọ rẹ̀, èyí tó tì wọ́n lọ sáàrin èèyàn lásán. Èkú tó sọ àwọn ọmọ ẹ̀dá dáadáa. Èkú tó bá àwọn ọmọ ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni sà, èkú tó wà lórí sàtífíkẹ́tì àwọn ọmọ ẹ tí wọ́n fi ríṣẹ́ ṣe. Èkú tó wà lórí ayé rẹ̀ tó fi rọ̀nà lọ. Èkú yẹ túká lórí ayé rẹ̀, èkú yẹ túká lórí iṣẹ́ rẹ̀, èkú yẹ túká lórí ayé rẹ̀. Olúwa wí pé àwọn àlè tó wà lórí àwọn ènìyàn yìí o ni ò jẹ́ kí wọ́n jáde. Olúwa ní kí n tó wo ibòmíì, mo tó wo apá kejì, mo rí àwọn tí wọ́n so aṣọ dúdú mọ́ lórí. Olúwa kí leléyìí? Olúwa wí pé ìbòdú àjẹ́ o ni ò jẹ́ kó lóore orí wọn. Yéè ràdádùá bìkálà sẹ́yìn àyàpá. Olúwa wí pé irú àwọn ènìyàn wọ̀nyí, àwọn ló ń dá wọlé nǹkan tí nǹkan ń bàjẹ́ mọ́ lọ́wọ́. Àwọn ló jẹ́ wí pé bí wọ́n bá bẹ̀rẹ̀ nǹkan, nǹkan yẹn tún máa túká mọ́ wọn lọ́wọ́. Àwọn ló jẹ́ wí pé bọ́n bá ní àlá rere, wọn kì ri olore awon ye lo ja wi pe bi won ba bere kankan ko si mo se be se to wa bere dada o afi ko to daru mo won lowo iru won lo rale e to lo pe ta pe iru won lo ra moto e to ta je o iru won lo ja wi pe aisan o lo je kan ta moto je o iru won lo ja wi pe isele to sele laye ka won o lo je ki idabu de ba won iru won iyawo ki do lowo won bi iyawo ba fe won laaro yo fi wole iru won oko ki ro won lowo oluwa wi pe awon ti aso dudu wa lori won ye awon ye lo ja wi pe bo ba bi oko ta bi omo oko ye ma sa lo mo won lowo a fi wole a lo fe lumi oluwa wi pe awon ti won fi aso dudu ile lori bayi bi pe awon ye lo ja wi pe ojo a lo lori won won ni rede fe won bo ba wu ko ti se to ko da ko je po like mi a n gbadua ni ojo Friday be ni sir a n ka edididu
1: ti o hate it
0: o to ba ti wa mo je pe lati ale ale ola ati aro Friday o la ma fi gbadua oluwa wa wi pe so fun gbogbo eni o ba gbo e lale to je wi pe ajabi adafa ti su to je wi pe kamaro lore ti su to je wi pe kamaro iranlowo ti su awon to je wi pe kama wa ni ipo to je pe won ri iranlowo lati bi agbara yi lati bi ti mo tira mi mai o na ni mo ti gbadua fun o oluwa wi pe to ba je wi pe o fe bo awon ye awon to je wi pe bi ko ma sise bi omo odo kan to je awon ye no ba ba mi gbadua lola ola to se ajo n gbadua lati aro dago meta o la jo n gbadua o ba de ti gbadua lo ba ma ba mi soro o ba pe ti o ba lo lo ba mi soro lori whatsapp ma pe lera lera ma ma gbadua fun o la kauli ma de sale ayaba edidi dudu edidi aje lori e ko tuka ko jona oruko jesu o ya ko jona agbara olorun ko gba wa mi o ma se bo ni wo yi se bo ni awon to n tele ifo lori radio o ni won to de gbagbo lori ise won pe eri e o le de won lowo wa wo mi ka de ko so fun mi pe o polowo fe lomi iye okan mi ani ko leri oni temi iye okan mi o ko leri wa mu si sorry at 60 naira lale wa da enikan omo mi kan so pe dadi se mo le da fun woli mefa iye woli o ba wo e to gbagbo ninu ipe won send e si won lale pe baba mo fi wonu majemu ase kojo gbogbo apere ase daro niwaju mi ko jona wa fi sinu account ti won pe fun yi mo ra o ola ajo n gbawe iwo ati majemu o lajo fi n gbawe lola Isaiah chapter 25 Isaiah chapter 22 ati Isaiah 29 o la n ka lola ni ojo awe wa e si owo aye ko lara mi e gbe aye mi lo sibi ti aye mi ati da alafia fun owo agbara olorun yo ma ba o lo oru ayo lo ma so iranlowo dide si o fi ore majemu 669 dara ti e fi sinu account mo pe fun yi 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith River Assembly oloruko account e tabi o le fi sinu account eleyi na 61

0: oni dide mo oni di eyan mo a ti gba wole ko le je ko kan to soro fun e to so nkan to ri se bi eniyan ni won awon e ko ni gberi mo ko le di eyan mo aye o le da mo a ti sa nkan si a ti sagun si a ti se gba si asawo si ko ni oro awon eyan le gbagbo eyan te eleni mefa ni won. The Bible says it shall not stand, neither shall it come to pass. O ti be ni so ni e. Anybody ko ni make e mo. Pe o ni sorire mo, o ni loko mo, o ni niyawo mo. O ni lo loyinbo, o ni ko estate, o ni ko hotel, o ni ni mansion. O ni se ba ton so with confidence. Ba pe eyan lo so fun e be, ma gboro e gbo, ati to ba fe evidence. Ohun atọlọhun bi to duo si to di so ko fun eni kido ko fun eni video clip we video clip ti won ya awon atọlọhun ko fun eleri eni ko meri jade to ni pe ko ni da mo o ni ra moto mo o ni kole mo o ni nkan mo sọlọhun ni en to le so lọlọhun eyan tun go o tun go yen en to le so ru ko be lọlọhun. So tọ́lá ń bá a sọ fún pé ò ní kọ́lé mọ́ ò ní lọ ní òyìnbó àwọn ọmọ tó bí yẹn wọ̀n ní di president wọ̀n ní di governor wọ̀n ní di èèyàn tọ́lá ń bá sọ bẹ́ẹ̀ ẹni tó lè sọ lọ́lọ́hun lẹ́yìn ọlọ́hun kò sí aláṣẹ ẹ̀ láyé mọ́ kódà kò sí lọ́run gan áńgẹ́lì gan ò lè sọ ẹnjẹ michael gan ló burú jù kò lè sọ. Tọ́lá ń bá a sọ fún bẹ́ẹ̀ pé nǹkan ò ní dá a mọ́ ẹ̀ kó fún wa lérí aná ti ní ẹ̀rí evidence ẹ̀dá ko fun ale evidence ohun atọlọhun bi atiratin hotel ni o abi eko hotel abi oriental hotel na ti pade pẹlu ọlọrun to lọ ṣe mi ti pe nkan oni wa oke fun e mọ pe bi to n lọ pe oni debe ohun atọlọhun sọ nbẹ pe ohun amẹsọ pe o debi to n lọ abi nkan oni da tọlọhun sọ fun bẹ wọn lọ ṣe ipade pẹlu ọlọrun ko fun ale eri ko mu fidio tape ẹ jade ti o ba ti si yẹn oni da fẹ niyẹn ẹni bá sọrọ ẹ fún ẹ pé ò ní gbérí mọ ọlọrun kọ ni òun ni ò ní gbérí mọ lórúkọ jésù jẹ fún ẹ níṣẹ tó máa fi jí èèyàn láyé báyìí ẹ máa da àfi tó o bá gbàgbọ nínú ọlọrun. Psalm 20 verse number 7 ó ní àwọn kan gbẹkẹlé kẹkẹ ó ní asán àwọn kan gbẹkẹlé ẹlẹṣin ó ní wọn wólẹ wọn ṣubú ó ní ṣùgbọn àwa gbẹkẹlé olúwa ó ní àwa dúró ṣinṣin. Psalm 130 ó ní pé ní dúdúró èmi yóò dúró de olúwájú àwọn tó ń ṣọ́nà òwúrọ̀ lọ Psalm 50 náà sọ bẹ́ẹ̀ are you with me. So ó ní láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run pé ọlọ́run ló lè ṣe ohun gbogbo kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe o ọlọ́run ló ń ṣe o sẹ́ni tó mọ̀ ọ́ ṣe everything ọlọ́run ni wà á ní ìgbàgbọ́ pé ọlọ́run wà kó o dẹ̀ sí ọlọ́run kó o yé ṣoògùn káàkiri yé ṣoògùn kiri jókòó ti ọlọ́run kó sin ọlọ́run sit down with God and serve God. Àní kò ka Sam kò ju ẹ lójú torí pé o ti gbẹ bọ o ti pa gbogbo ẹ o ti ṣe oríṣiríṣi àní kò ka Sam kò gbàwẹ̀ kò jẹ́ nǹkan kan sí ẹ ẹ àwọn bàtà rẹ ni kò ṣe yìí ó ju ìyàláyà nǹkan tó ń ṣe ẹ lọ ó ju 1,000,000 tó ń ṣe lọ ohun tá a ní kò ṣe yìí à ń dàrẹ́ẹ̀tì ẹ dàrẹ́ẹ̀tì sọlọ́run gbàwẹ̀ sọlọ́run kasáàmù sọlọ́run ò nígbàgbọ́ ń bẹ̀ àfi kò rúbọ kò gbẹ́bọ kò ṣe gbá kò ṣàwo kò nǹkan ohun tó gbẹ́kẹ̀lé nìyẹn ò bìlífù pé o lè fẹnu ara ẹ bọ́ ọlọ́run sọ̀rọ̀ kọ́ ọlọ́run gbọ́ ọ̀la ní monday ọ̀dẹ 17 ọdún ìkú oṣù ìkú okú 14 days ọ̀la ó máa kú 13 days lọ́la ìwọ àwọn tó ṣiṣẹ́ tó fún ọ lẹ́nu ìsìn wọ́n ti ṣe é lẹ́nu màá fún wọn náà ní ohun tó máa hẹ́ẹ̀pù ẹ àárọ̀ la monday lọ́ra ẹyin wàá rọra ẹyin agric ẹyọ kanṣo lọ́la monday ọlọ́run máa pèsè fún ẹ ọ̀la tó bá ti jáde lágbára ọlọ́run ilẹ̀kùn ọjọ́ máa ṣí fún ẹ wàá rí aláàánú wàá rí owó lórúkọ jésù. Àwọn alájí òde ọ̀run wọ́n á darapọ̀ mọ́ ẹ wàá rí owó tó máa fi ra ẹyin àti àgbọn lọ́la wàá rí owó ra gan wàá rówó ra ẹyin wa wa se eyin yen wa se eyin yen wa wa lawe lola o mboro mi wa ma gbadua sinu eyin yen wa se eyin yen o wa ma gbadua sinu agbon yen olorun jo oro to mi gba onu agbon ti o se ni to ye ta lo ta la bi saye ti o ko de eyin ko to domo sinu iya e yo babo won ni pe eyin lo nda kuko ta lo de yan jo fun re be yin ni eyin te kawe te lo school te study medicine te study microbiology te study biology te study physics te study applied physics applied mathematics kilo de yin kilo di eyan sinu iya e be yin ni e gba gbadua so lohun oluwa saanu mi ọ̀rọ̀ tó mi ń gbọ́ ọ́nú àgbọ̀n tí ò sẹ́ni tó yé olúwa mo fẹ́ kọ́ ní kọ́dún yìí tó parí àbí tó bá náà lọ́hùn ní kànádúrà yìí ò ní gbà àbí tó bá gbàgbọ́ nínú ọlọ́run àbí tí ò bá fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé ẹ àbí tí ìmọ̀ ẹ̀pọ̀ ọlọ́run ló dá ẹ àfi tóbìnrin ò bá gbé ẹ sínú àbí tí ìmọ̀ ẹ̀pẹ́ bí obìnrin ló dẹ̀jẹ̀ lé ẹ lórí àfi tó bá tara obìnrin jáde ládùá yìí ò ní ṣiṣẹ́ làṣẹ ò ní mu lọ́run jọ ọ̀rọ̀ tó mi bá ọnú àgbọ̀n tí ò sẹ́ni tó yé lọ́run ṣàánú mi tí n bá ti lo iṣẹ́ yìí mo fẹ́ lo amẹ́ríkà ni mo fẹ́ lọ sí london ni mo fẹ́ ralẹ̀ ni mo fẹ́ kọ́lé ni mo fẹ́ ríṣẹ́ ni mo fẹ́ ọkọ gidi ni mo fẹ́ ìyàwó gidi ni mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ promotion ni mo fẹ́ contest kí n wọlé ni ọlọ́run tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ ìwọ ló dá mi tó ní ayé àti ọ̀run tí n bá ti lo iṣẹ́ yìí ọlọ́run jọ wa máa gbàdúrà àgbọn ẹyọ kan ló máa lọ rà wà á wá ẹyin tútù ẹyin àgíríkì ni o wà á wá sè é wà á máa gbàdúrà ó wà ní sáàmù tí wà á máa kà sí méjèèjì tá a bá ń dàkà parí ẹ léyìn lé o wà á máa gbàdúrà sí wà á máa pray sí ọjọ́ wednesday ọjọ́ àánú la fẹ́ lò ó a lo wednesday a máa lo agbon wednesday a lo agbon ní wednesday ọjọ́ àánú but a ọ̀nà monday wàá gbàdúrà sí wàá gbàdúrà sí tuesday wàá gbàdúrà sí wednesday wàá torí wednesday ló máa láwẹ̀ àwọn wednesday ọjọ́ kan ni ó àwa break laago méjìlá sórí aago kan ó máa ń fa owó ó dẹ̀ máa ń mú ìṣẹ́gun wá sórí aago méjìlá ó máa ń fa ìbùkún ó máa ń fa blessing ó máa ń fa àánú ó ń fa ojú rere so aago méjìlá le gan o but sórí ẹni tó bá ní ogun tó pọ̀ àwẹ̀ tiẹ̀ ó fẹ́ kó gun ayé ẹ̀ṣẹ́ ó dẹ̀ fẹ́ rí ìbùkún aago kan ni ó fẹ́ rí owó kó dẹ̀ tún rí ìṣẹ́gun aago kan ni bó fẹ́ rí ìbùkún rẹpẹtẹ kí ìbùkún kàn wá gan kí gbogbo ẹ̀ wá aago méjìlá ni 12 lọ́dọ̀ wednesday ló máa break àgbọn ló máa rò bó ní bó ṣe máa ṣe wàá dá orí àgbọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lu wàá fi break wàá dá lu wàá fi break sórí àgbọn kan tó kù yẹn sórí kòròfó yẹn wàá mú wájú thursday wàá lò ní wednesday kòròfó yẹn wàá mú wájú thursday ṣé wàá rí ẹyin yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ pè mí fún wàhálà tútù ẹyin àgíríkì kíni ó wà wá sí bọ ọrọ wà lórí ẹ ẹni bá ní òsí ọlọrun sá fún ẹni bá ní ọlọrun kì í gbádùá àmọ sá fún ohun tí mose sọ nìyẹn fún kóra dátà àtàbrahamu ó ní ká wo ẹni tó lọlọrun láàrin èmi àti yín dátà sọ fún mose pé ṣé ìwọ́de kan ni oná ọlọ́run ni àwa náà ń bọ́ lọ́run sọ̀rọ̀ ọ̀run ń gbọ́ wọ́n ní ẹjẹ́ àpàdé ní àgọ́ ọ̀ta nígbà tó pàdé ń bẹ̀ ọlọ́run sọ fún mọ́sẹ̀ pé èmi ń bá wọn sọ̀rọ̀ lójú àlá gbèmí ń bá ìwọ mọ́sẹ̀ sọ̀rọ̀ ní ẹnu ìkó ẹnu wòlíì ju wòlíì lọ o tá a bá jà ká parí ẹ nǹkan ju nǹkan lọ o iṣẹ́ tí wọ́n gbé káàkiri tí wọn ò rí ṣe làwa máa ń ṣe àwa kọ́ là ń ṣe lọ́nà fún wa ṣe tọ́ bá pín ẹran èèyàn bá ti gbé dọ́dọ̀ títí wa lọ́hùn-ún fáwọn àṣe. ani ma luwo sugbon an olohun a de ni awon eyan owo le ma se o an olohun an awon eyan an olohun a de leyan aro ojo Thursday wa ma gbon yen wa bo la ni ko ra o pe leyin wa se yen oni Psalm to ma ma ka si o pe mi that is Psalm wo eni ka lu agbon ni Wednesday ka ma shadua si ni Wednesday wa ma bi o to fe o fe to Olorun to ba ko ile lowo abu nle to ti pari to nko lowo abu fe oni di owo nla kan abu fe gba visa bi nkan kan to wa lokun e Olorun je fun Psalm yen ma so sinu agbon yen ma gbadua si every day wa lawe Wednesday wa fa gbon wa fo mi nu agbon yen break wa wo boya Olorun wa bo Olorun o si ebe ni Sunday awon to wa won dupe ohun ti mo de point bi mo fe fun won mo de fun won the same Thursday yen no ma fun ni nkan o to e te ti mo ni kera yen no o mi ti won ka Psalm si o wa nle gbọ to ka Psalm si ẹ wo gbogbo achukola n sa lorun ori atẹgun la wa so ma pe mi ko le gbadun mi dada ma pe mi dada kini Psalm yen ẹyin yen kini ka se si agbọn yen naa ẹni ka ni awẹ ọjọ Wednesday ẹni ka gbadura si ni Monday Tuesday Wednesday omi inu agbọn yen le ma fi break wa da ori imẹ agbọn yen oloju mẹta da o mẹtẹẹta lu mẹta ni ko gbese ẹnu ko gbadun ko mu ko fi break awẹ ni 12 ọjọ Wednesday wa mu agbọn yen pade mi ni Thursday laaro ọ̀rọ̀ tó mi gba ọnú agbọn tí ò sẹ́ni tó yé wàá dúpẹ́ o tó bá ní ọ̀tá tó ń dẹ̀ láàmú ayé wọn bàjẹ́ o nǹkan wọn máa parẹ́ ẹni bá fẹ́ dẹ̀ láàmú máa parẹ́ ẹni bá lóun lóògùn òun lágbára èrè ló ń bẹ ṣeré ni kò sẹ́ni tó lóògùn kò sẹ́ni tó lágbára ọlọ́run nìkan ló lágbára eré ló ń bẹ ṣe òbí ó ṣe ní ṣéńjì kan lọ́wọ́ tó ń gùn àbóṣe bọ̀ sípò kan tó ń gùn bí a ṣe rí nǹkan kan tó ń gun gàràgàrà eré ló ń bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ́fíríìtì ọlọ́run ni ìbẹ̀rẹ̀ àtòpín ọlọ́run ni ayétọ́ ọlọ́run ni òkun ọlọ́run ni ọ̀sà ọlọ́run ni odò ọlọ́run ni atẹ́gùn ọlọ́run ni òṣùpá ọlọ́run ni ìràwọ̀ ọlọ́run ni oòrùn ọlọ́run ni ọrùn àtayé ìbẹ̀rẹ̀ àtòpín ọlọ́run ni gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ fún àwa ṣe ẹni bá ní kó má kọjá pé òun fẹ́ dí ẹ lọ́wọ́ ìwé Joshua orí kẹfà olùjẹ́rẹ́ kò wó lulẹ̀ náà máa wú wọn áwú wọn palẹ̀ ẹni bá ní pé òun ní bọ́ lọ́wọ́ tòun póun lóògùn póun ní bọ́ lọ́wọ́ ayé omi ló gbé fáráwò mi ilẹ̀ ló gbé kóra mi ilẹ̀ gbé dọ́ta mi ilẹ̀ gbé abrahamu mi ẹja ló gbé jóná mi lórúkọ jésù ilẹ̀ máa gbé wọn mi wọn wá parẹ́ máyé òun ní rí wọn mọ́ wàhálà ànúgbà ìwé Isaiah 43 verse number 19 ó ní kíyèsí èmi yóò ṣòun tuntun kan nísinsìnyí ni yóò wù jáde èmi yóò lànà kan ní agíjù àti odò ní aṣálẹ̀ ilẹ̀ ọ̀la ọjọ́ ajé ọjọ́ Monday ọ̀nà máa là fún ẹ àwọn tó máa ṣe ẹ́ láàánú ọmọ tó bí ọ̀nà wa là fún wọn ọ̀nà àwọn olóore ẹ ọ̀nà máa là fún wọn wàá rí customer lọ́la wàá rẹ̀ rí contract máa pè mí o nọ́mbà tó máa pè sí 08130476370 08130476370 nọmba kejìlì 08025523849 08025523849 ẹni ìgbà tó bá ti ń bọ̀ àti ṣọ́ọ̀ṣì wa ní àárọ̀ ọjọ́ Thursday ọmọ́tò àgbàdo ìjà yìí bọ́lẹ̀ ní ìjà yìí bus stop bí ọ̀kadà pé ó lọ ṣọ́ọ̀ṣì power òróró wọ́n ti yẹn débẹ̀ aago mẹ́fà làwọn abẹ́ ìjọ Thursday aago mẹ́fà láàárọ̀ àparí ni aago mẹ́wàá sí mẹ́wàá bọ̀ I'm going to see you on Thursday. I love you so much.
1: This is Jordan 105.5.
2: Station with the voice for entrepreneurs.

0: hallelujah.
1: Hallelujah.
0: Orúkọ Ọlọ́run bá ọmọbìnrin kí ni gbogbo tẹ ẹ ti náyọ̀ láti máa gbọ́ ìkànnì yẹn tún kábọ̀ sórí ètò àṣeṣe ètò tá a fi nígbàgbọ́ pé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nílé agbára náà ni bàbá wa prophet Dr. MS Fabi yìí bàbá possibility JP. Bàbá ẹ gbàdúrà fún alákòókò yìí sá.
2: Jehova.
3: Mímọ́.
2: Jésù Kristu.
3: Mímọ́.
2: Holy Mike.
3: Mímọ́.
2: Ọlọ́run tí kò yípo padà.
3: Kábíyèsí.
2: Ìjìnlẹ̀ ìfẹ́.
3: Kábíyèsí.
2: Ọba tó lọ́kàn ní kése.
3: Kábíyèsí.
2: Àìkú àìsàn àdìbàdì.
3: Kábíyèsí.
2: Ẹ gbọ́ pẹ́ wa.
3: Ami.
2: Fún ìfẹ́.
3: Ami.
2: Tẹ̀bíjọ́ Ọlọ́run.
3: Ami.
2: Ẹ gba àyìn wa.
3: Ami.
2: A béèrè fún ìmọ́lẹ̀. Ẹ tàn sáàrin wa.
3: Ami.
2: Béèni jọjọ àánú.
4: Oní
2: máa ṣàánú bẹ́ẹ̀ ti máa ṣàánú. Oní àánú ni mo fẹ́ mi ò fẹ́ bọ̀. Ọlọ́run ló ní àánú lọ́wọ́. Olú àwọn tó gbọ́ mi láàárọ̀
4: yìí.
2: Olú àkọjú àánú sí.
3: Ami.
2: Jáde wọn. Wíwọlé wọn jẹ́kan ara àánú gbà.
3: Ami.
2: Gbogbo àwọn tí a ti gbaṣọ Ọlọ́run ẹ̀dá aṣọ wọn padà.
3: Ami.
2: Àwọn tẹ tágbáyà lọ́wọ́ gbọ́kọ lọ́wọ́ wọn gbọmọ lọ́wọ́ wọn gbalé lọ́wọ́ pẹ̀lú lọ́wọ́ olú ẹ̀dá padà.
3: Ami.
2: Nítorí ibi tí àánú bá wà níbẹ̀ ni òṣì ti máa ń kúrò. Àánú bọ gbogbo nǹkan mọ́lẹ̀. Àánú kọ́fà gbogbo nǹkan pátápátá. Gbogbo àwọn tó gbọ́ mi lé ní ọjọ́ àná. Ọlọ́run gbogbo àwọn tí ò rá àánú gbà
4: rẹ̀
2: pé wọ́n fi oúnjẹ àárọ̀ ṣoúnjẹ alẹ́ ni ẹ̀dá àánú padà sọ́dọ̀ wọn.
3: Ami.
2: Ẹ má fìbí gbà rè.
3: Ami.
2: Ẹ má jọ ń ṣa àìsàn.
3: Ami.
2: Adúpẹ́ ti ṣe.
3: Oṣù Bàbá
2: ìyanu. Mo bẹ ọ gbogbo àwọn tó dìú fún ọmọ àtọkọ àti iṣẹ àtòwò tíṣẹ wọn ti kú láì ti kú olú ẹjí dìde.
3: Ami.
2: Jésù
3: ìwà.
0: Èní lọ́jọ́ kọkànlélógún nínú oṣù kẹjọdún 2026 ọjọ́ àlọ́jọ́ Wednesday ló bọ́ sí. Kí ló ń tẹ́ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ láwùjọ yìí bàbá
2: wa? Ohun tó ń jẹ́ a ti ń bá ìtò yẹn bọ̀ láti ọ̀sẹ̀
4: kan sẹ́yìn. We have been coming with the program for the past few weeks.
2: Wọ́n pe kinní kan ní ẹ̀mí ìpọ́njú.
4: There's something they call the spirit of tribulation.
2: Ìpọ́njú ò jẹ́ nǹkan tó
4: dáa. Adversity is something that is bad.
2: Ọmọ náà fi pẹ́ lómi lójú. Ojú náà fi pẹ́ lómi. Àìsàn náà fi pẹ́ lómi. Bẹ́ẹ̀ ni aya náà fi pẹ́ lómi lójú. Ẹlòmíì wọn fọkọ pọn lójú ni. Kò gbádùn ọkọ rí, kò gbádùn aya rí, kò gbádùn ọmọ rí, kò gbádùn owó rí, kò ṣiṣẹ́ kó jèrè rí. Ìwé tó kà wéèsì ni. Torí oríwé yẹn kà bọ́sọ́ fi pọn lójú. Gbogbo èèyàn ríṣẹ́. First class ló bá jáde. Ṣùgbọ́n ó ṣì ń ti báírò kiri. Ó ṣì ń gun máruwa, ó ṣì ń gbọ̀kadà. Ló fi ń kérò nítorí kíni.
4: Nítorí
2: wọ́n pọ̀n lójú. Ìpọ́njú máa ń tilé bàbá ẹlòmíì wá. Ìpọ́njú tilé ìyá ẹlòmíì wá. Ìpọ́njú ti ibi tó ti bí ẹlòmíì wá. Ẹlòmíì torí ọ̀rọ̀ ẹnu ẹ̀
4: náà
2: fojú pọ̀n.
4: Wọ́n
2: fojú pọ̀n pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹlòmíì. Wọ́n fi ìbínú yẹn náà fi ṣe ṣòro ẹ̀. Ṣùgbọ́n bíbélì sọ máa ń nù ẹ́písódù orí kejì ẹsẹ̀ 23. Pé ó sì ṣe.
5: Lẹ́yìn ọjọ́ púpọ̀.
2: Yes.
5: Tí ọba Ejíptì kú.
2: Ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sẹ́lòmíì. Ilé ibòmí àdùn àmì ẹjọ́ tó pọ̀ ẹ ti kú ní pọ̀njú ti wọlé yẹn. Ilé ẹlòmíì ìjọ ti aya rẹ̀ ti kú ní pọ̀njú wọlé yẹn. Ilé ẹlòmíì ní ọjọ́ tó lè ti kó ẹrú ẹ lọ ní pọ̀njú ti wọnú ilé yẹn. Ikú ọmọ ẹlòmíì ló mú pọ̀njú wọnú ilé yẹn. Bẹ́ẹ̀ ni olè tó jẹ ẹlòmíì ló mú pọ̀njú wọnú ilé yẹn. Bẹ́ẹ̀ nígbà tó ọba Ejíptì kú, wọ́n bẹ̀rẹ̀ sí fi ojú mú, wọ́n bẹ̀rẹ̀ sí fojú pọ̀ àwọn ọmọ Ísíráélì. Wọ́n fún wọn ní iṣẹ́ tó lè ṣe. Wọ́n wá ń gbin ara nínú ìnira náà fi ń jẹun. Wọ́n fi ìnira wọṣọ nítorí pé wọ́n sọ wọ́n dẹrù. Bí ọmọ onílù náà ń gbé tẹ́lẹ̀. Torí pọ́pá Fáráwò kan kú tí ò mọ Joseph.
4: Yes.
5: Wọ́n sì ń ké.
2: Ìyẹn ni pé nígbà tó bẹ̀rẹ̀ sí gbàdúrà, igbe wọn àti ariwo gòkè tọ́lọ́run lọ. Ọlọ́run wá rí pé mo ti dá májèmú bàbá ńlá bàbá wọn pé dá wọn lóhùn mo gbàgbé ni. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá rán olùrànlọ́wọ́ tó máa kó wọn jáde sí. Ìyẹn ni pé mọ́mì dáàdì kídákẹ́ rẹ ò lè sọ kó lè àsìsì ẹ. O lè wà nínú ohun tó ń bá lọ yìí kó o dákẹ́.
4: Tí
2: gbogbo wòlíì àgbáyé ò lè di èkéde lẹ̀. Ẹni tí ó bá dẹ̀ rárá ò lè ra òótọ́. Mo fọ Ọlọ́run ṣẹlẹ́rìí fún ẹ. Lóòótọ́ ló ń dáṣẹ sórun ilé òdágbàwẹ̀ ńlé. Ó níbi tó lè gbà dé. Ayé rẹ̀ nídìí ẹnìkan bí ẹlọ́gbẹ́ nípa wòlíì kan la mú Ísíráélì jáde ní Íjíbítì. Nípa wòlíì kan náà kọjá ń Jọ́dánì. Nípa wòlíì kan náà kọjá ń Jẹ́ríkò. Nípa wòlíì kan náà kọjá lórúkọ pupa. Nípa wòlíì kan. Òhun ni wọ́n fi jẹ mánà. Nípa wòlíì kan náà fi jẹ àparò. Lọ ní sùúrù. Kò sóhun tó náà rí jìnnà tí ò ní fè. Ìyẹn ni kò mọ̀ pé iṣẹ́ rẹ lè pọn eléjú lénìí. Kò sọ pé ò ní ẹ̀rín lọ́la. Iṣẹ́ rẹ lè pọn eléjú lénìí. Kò sọ pé ò ní ọjọ́ ayọ̀ lọ́la. Ẹ báwo ẹ̀kọ́ tá ń kà lọ yẹn? Bàtà ń tàbá wo nọmba
5: 24.
2: Ọlọ́run sì gbọ́ ìrora wọn.
5: Ọlọ́run sì rántí
2: máa jẹ́ ìmúrẹ̀ pẹ̀lú ẹnì kan dákẹ́ tí ó sọ á pọ̀ lórí kí o mọ̀ dà ọlọ́run bójú wọn
4: torí
2: pọ̀ ọlọ́run gbọ́ ìpè wọn
4: ìmọ̀
2: wa ní wọ́n fẹ́ sọ orí karùn-ún ẹsẹ̀ kọkànlá
4: 6:19
2: ìyẹn ni pé sori láti bọ́nu problem tàbí pọ̀ jù ó ní ṣe pẹ̀lẹ́ tó ń bá rìn ká ló ń bá rìn ó ní fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí ká mọ orí òyìn tó jẹ́ àṣeyọrí ẹ̀ ní ṣe pẹ̀lẹ́ tó ń bá rìn ìlọsíwájú rẹ̀ ní ṣe pẹ̀lẹ́ tó ń bá rìn mo dẹ̀ gbàdúrà òní bá rẹ̀ lẹ́yìn o ó máa lọ síwájú sí i ìyẹn ni wọ́n jó borí karùn ẹsẹ̀ kẹfà sọ pé bí ìpọ́njú ò tinú lẹ́lẹ̀ jáde wá gbogbo ilẹ̀ tó wà ń bí ló wà ní ìlọrin ló wà lamẹ́ríkà ló wà ní london ṣùgbọ́n inú wàhálà la bí ènìyàn sí bí ẹ̀pẹ́pẹ́ náà ti ń ta jáde nínú igi
4: náà
2: ìyọnu kò tí inú lẹ̀ wá inú wàhálà la bí wá sí i èèyàn ni ọ̀tẹ́ èèyàn èèyàn lọ́rẹ́ èèyàn.
5: sọ́dọ̀ ọlọ́run ni èmi lè máa ṣe àwárí.
2: ìyẹn ni pé gbogbo òye tó ju òye rẹ lọ agbára tó jágbára lọ́dọ̀ ọlọ́run
4: wa
2: ohun tó sọnù tó ń wá kiri ọ̀dọ̀ ọlọ́run ni kò wá sí
4: ṣóun
2: ọkọ̀ wá sọ́dọ̀ ọlọ́run ṣóun wá ṣẹ́ wá sọ́dọ̀ ọlọ́run òun wá ipò wá sọ́dọ̀ ọlọ́run mo fẹ́ bọ́nú ṣòro tó wà wá sọ́dọ̀ ọlọ́run
4: sórí
2: àsàn lóhun ayé àti àwọn ẹkùn rẹ gbogbo èèyàn torí láyé ìpara pátá kò sẹ́ni tó lè support yẹn àfọlọ́
4: Job
2: 5:6 ìyẹn ni mo kó ti fún yẹn yóò lè dára fún yẹn ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ wà á mọ̀ ṣe o yẹn ní wà lóòwe òwe 24:10 bó o bá ti rẹwẹsì lọ́jọ́ pọ̀jù kò sí agbára fún mi ìyẹn ni pé má rẹwẹsì má jẹ́ kó o sọ pé ó tán o ò ní ìdíkò rẹwẹsì jíjí òdodo mo wà níwẹ̀ sódò orí kẹta ẹsẹ̀ kéje sí kẹwàá.
5: olú àti wípé nítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí wà ní jíjí mo ti gbọ́ igbe wọn nítorí àwọn akóniṣiṣẹ́ wọn
2: ọlọ́run rí ìpọ́njú wọn àti àwọn akóniṣẹ́ wọn ọlọ́run mọ ìbànújẹ́ wọn ọlọ́run wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá àwọn tó yára ìjìtì tó kó wọn lẹ́rú
5: láti mú wọn gòkè láti ilẹ̀ náà wá sí ilẹ̀ rere àti ilẹ̀ ńlá sí ilẹ̀ tí ń ṣàn fún wàrà.
2: ẹ wá wòlé tọ́lọ́run ṣe níjẹ́ ìgbà tó máa tákòkò ọlọ́run múṣẹ́ ó mú ọ lọ sí ibi ọlọ́run ti lọ gbalẹ̀ fún ọ kó tó débẹ̀ ìyẹn ni pé tí ohun tọ́lọ́run fẹ́ ṣe mọ́ ẹjú ti dáàdì lọ òtú tèmi tí wòlíì lọ o ọlọ́run níbi tó mú ẹ lọ dẹ́nìkan tí o ọlọ́run níbi tó fẹ́ gbàfẹ́ tí ó ti gbàfẹ́ nìkan rí fèrè lọ́kàn balẹ̀ ó máa tó máa ṣẹ́kù ìyẹn ni wẹ́bísọ̀dù orí kìnnìún ẹsẹ̀ kọkànlá sọ wípé
3: nítorí náà ni wọ́n ṣe yan akóniṣiṣẹ́
2: wọn yan akóniṣiṣẹ́ tì wọ́n láti pọ́n wọn lójú láti ní wọn lára
3: bí wọ́n ti ń pọ́n wọn lójú
2: sí ni wọ́n
3: ti wọ́n bí sí
2: kí
3: wọ́n sì ń pọ̀ sí i
2: mo gbàdúrà fún ẹ wà á máa bí sí
3: amen
2: wà á máa rẹ sí
3: amen
2: kó o ní dòkú
3: amen
2: kó o ní ṣàìsí
3: amen
2: ìyẹn ni wẹ́n sórí 15:22-26.
5: ẹni mo ṣe mú israẹli jáde láti
2: òkú pa wọ́n lọ sí ìjì sírì ìrìn ọjọ́ mẹ́ta náà bìrì kan tó débẹ̀ wọ́n rí omi nígbà tó dé mara wọ́n lè múnú omi mara
5: o kò rí náà ni a ṣe sọ orúkọ rẹ ní mara
4: àwọn
5: ènìyàn náà sì ń kùn ún
2: bíbi tó tún wá kúrú sí ni pómi kan àwájú wọn tó ń rùn
4: kó
2: dẹ kóró ọlọ́run tó mọ́tò kó gígìn ẹ kó jùsùn ẹ ohun tó kóró dẹ̀ di dídùn kí mo tún lè sọ fún ẹ náà fìrẹ́ lọ́kàn balẹ̀ wà á dẹ̀ rí àánú gbà ilẹ̀kùn àánú ní
4: tìǹbù
2: wà á ṣoríire o
3: kó
2: o ní ṣàṣetì àṣírí adẹ́bò tí ọlọ́run ẹni tọ́lọ̀ máa lò bíi mose tiẹ̀ tó máa mú ẹ jáde ó yẹ lọ pàdé ẹ lọ́kùnrin lọ pàdé
3: ẹ
2: lóbìnrin lọ pàdé
3: ẹ
2: lọ́mọdé lọ pàdé ẹ àánú máa ń wá
4: lẹ́ẹ̀kan
2: ó máa ń wá lẹ́ẹ̀kan ó dẹ̀ máa wá sáyé ẹ
3: wọ́n
2: àjà gbàdúrà gbogbo tó ti kú láyé mi nírere nírere olúwa ẹ jí dìde. ọfà kò yé mi mọ́ o ọfà gbèsè àti àgbàlá
5: ó yá jáde
2: ọba tó dá ìkó lọ sí onípadà lọ́wọ́ ẹnikẹ́ni tí o lè lu ẹgbà jáde yìí ẹgbẹ́ tó mi fún ẹ dá ògo mi padà.
3: olùdókòwò
2: ti yóò máa rí bẹ́ẹ̀ ilé rẹ ma padà. Ayé rẹ ma padà. Ayé rẹ ma padà. Ayé rẹ àti ayé rẹ kò ní àyà láyé. Májẹ̀mú ṣẹ lórí rẹ. O ní ṣe aláìní. Jésù lọ.
0: O bàbá wa prophet Dr. MS Fabiyi náà lẹ̀ ń gbọ́. Gbogbo alábàá yìí la fi padà bọ̀ ẹja dókè ìlọ́run.
2: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09 1 26 26 28 28 82 82 16 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
0: voice or text. WhatsApp ẹ lè fohùn ránṣẹ́. Fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
2: Ẹ̀rọ kejì òun ni
0: 080 0 80 50 50 27 27 56 56 21 21.
2: Ẹ̀rọ ìkẹta.
0: Ẹ̀rọ ìkẹta
2: 070 070 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 15 58 68 43 38 38 12 15 15 58 68 43 bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. O máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. O máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2. 411 01 01 89 89 25 25 2. Èni ọjọ́ wẹ́ẹ̀rì ìdọ̀mọ̀ aráàlú wa.
0: Amen.
2: Àánú ò ní ṣíkò lára.
0: Amen Jésù.
2: Àánú ò ní ṣíkò nílẹ̀.
0: Amen Jésù.
2: A ní program lago mẹ́sàn-án àárọ̀ yìí. Èni ọjọ́ àánú. O máa aráàlú gbà.
0: Amen.
2: A ní àwọn iṣẹ́ àánú ta yé sílẹ̀. Òwúrọ̀ fàdé wa gba àwọn tí nǹkan rìn lára àwọn ará ń já jẹ. Àtàwọn tó ti jẹ nǹkan lójú
4: omi.
2: Àtàwọn tó wojú olúwa. A máa dá wọn lóhùn léni. Gbogbo àwọn tílẹ̀kùn àánú ti mọ̀.
4: Bóbi
2: dẹ́ lójú bo máa aráàlú gbà léni.
0: Amen.
2: Ọkàn rẹ̀ àdẹ̀balẹ̀.
0: Amen.
2: Pàtàkì dójú lọ ní kápá ìlago mẹ́sàn-án ní ọ̀la. A wà ní Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà. Mori ti ẹ lele, mori ti ẹ ni ọla. Àánú ni kó lọ dẹ.
0: Amen.
2: Má jẹ má dẹ ṣe.
0: Amen.
2: But bákan náà, àwọn account number yẹn lè ti gbọ́ yẹn.
4: Those are the account numbers.
2: Ṣé ra àwọn account number tí mo kò fún yẹn? Kò sí ohun tó sílẹ̀ tó kéré jù. Ẹ bá wa fi ọrẹ síbẹ̀. Ìdá mẹ́wàá yín, ọrẹ yín, ọpẹ yín, ẹ bá wa fi síbẹ̀. Gbogbo ẹni tẹ́ máa support rẹ di Ọlọ́run máa support
0: yín.
2: Ẹ ṣàánú wa délẹ̀. Má jẹ̀ má dẹ̀ ṣẹ. Orí òde ta kò wá. Ẹ jẹ́ ká ka Psalm 91. Ẹ jẹ́ ká ka lẹ́ẹ̀mẹta. Gbogbo ẹyin tí wọ́n ń gbá sọ́tún sósì. Ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, àwọn tó yọ mí lẹ́nu, ẹ palẹ̀ wọn mọ́. Ẹ palẹ̀ wọn mọ́. Torí ó ti gbé ọ̀rọ̀ mi. Yóò dẹ̀ tún bì jáde. Gbogbo ohun tó dẹ̀ ti lọ lọ́wọ́ ẹ̀. Ẹ̀mí pọ̀jù yẹn dẹ̀ máa jáde. Aṣọ àṣírí ò ní fàyà. Mo wá retí ẹ ní àárọ̀ yìí. Ní olùjọ wa. Mo dẹ̀ retí ẹ ní ọ̀la. Ní ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ tẹ̀kíkà. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09 1 26 26 28 28 82 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
0: voice or text. WhatsApp ẹ lè fohùn ránṣẹ́. Fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
2: Ẹ̀rọ kejì òun ni 080 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta.
0: Ẹ̀rọ ìkẹta
2: 070 070 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38 38 16 16 43 38 38 12 15 15 58 68 43 38 3 8 12 15 15 58 68 43 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. O máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. O máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2. 411 401 01 89 89 25 25 2. Kò sí ohun tó ṣe tó gbé o. Nítorí Jó 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà. Nígbà tí Psalm 50:5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ, àwọn tó fi ẹbọ dámá jẹmu. Nígbà tí 14 máa sọ̀rọ̀, ó ní rú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. Ìyẹn mo fi nídìí ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdá mẹ́wàá yín, ẹ fẹ́ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀.
1: Gbogbo àjàgà ogun ló máa já, Ọlọ́run gbogbo possibility, máa ṣe yánu.
6: Celestial Church of Christ, Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 1, tó kalẹ̀ sí 7, Òkìkí Ìmọ̀lẹ̀ Street behind Command Grammar School, Ìkọ́lá Àgòdò Ìpájà Lẹ́kọ̀ọ́, bí àwọn ìpàdé àdúrà àti ìsìn ọjọ́ Sunday ṣe lọ rèé o, gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nípàdé Hour of Possibility, láago mẹ́sàn-án òwúrọ̀ dàgọ́ kan ọ̀sán, ọjọ́ Friday kejì lóṣooṣù nìṣọ́ òru máa ń wáyé, láago mẹ́wàá alẹ́, ẹ̀sìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ dàgọ́ méjì àbọ̀ ọ̀sán, ẹ̀wẹ̀ ní CCC, Òkìkí Ìmọ̀lẹ̀ Ayọ̀ Cathedral 2 ní Korodu, tó kalẹ̀ sí 5, Fàsásí Anibaba Street, off Oyenuga Street by Technical College, Òkè Ọta Ọ̀nà Ìkòròdú, Lẹ́kọ̀ọ́, gbogbo ọjọ́ Thursday nípàdé Hour of Possibility, láago mẹ́sàn-án òwúrọ̀ dàgọ́ kan ọ̀sán, Friday tó kẹ́yìn oṣù nìṣọ́ òru, láago mẹ́wàá alẹ́, láago mẹ́wàá òwúrọ̀ dàgọ́ méjì àbọ̀ ọ̀sán, lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o, farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí, ọ̀rọ̀ rẹ̀ a ṣe é ṣe. Prophet MS Fabiyi JP lolúwa ń lò.
7: Fọ́nrán lọ wú àdúrà 0912628816 tàbí 0805027562 ẹ̀kọ́ ló pe 0706994992.
6: Lọ́kọ̀ Jésù, tèmi ó ṣe é ṣe.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for entrepreneurs.

0: lọ sí UK. Tí bá wá rìn á pè mí. Mọ́mí, òun fẹ́ padà wá sílé.
1: Ẹ̀tẹ́yàwó ràn lọ UK.
0: Yes.
1: Holy Ghost yóò
2: fire.
0: Mọ́mí, ṣé mo lè yá òun ní 50,000? Mo ní Holy Ghost fire. Tí bá rìn lọ bìkan, ó lè fún mi máa dún. Ẹ̀rù máa ma bà mí. Mo ní Olúwa, kí ni mo fẹ́ ṣe? Mo dẹ̀ máa gbọ́ ìpè bàbá. Mo máa gbọ́ ìpè bàbá every morning. Mo wá sunkún sórí ọ̀tá, mo wá da ẹ̀dẹ̀ bí. Mo wá tún lọ sórí kìíní, mo ní Olúwa. Ọmọ àkọ́bí mi Daniel. Orúkọ tó pè mí mi ò fẹ́. Mi ò bá ẹja má jẹ̀bi orúkọ báyìí. Mo fẹ́ kí ayé ọmọ yí padà sí rere. O block mi mọ́dà wá yẹ máa pé kò ní lọ. Ó ní òun ò fẹ́ jẹ́ kẹ́mi bọ̀dìbọ̀ ibi tó wà. Ìgbà tí mo wá sunkún wá sórí òkè. Mo sunkún sọ́nà Ọlọ́run ṣàgbọ́ àdúrà lórí òkè. Fúnra ẹ̀ ló wá sí WhatsApp mò ń pè é. Ìgbà tó pẹ́ ó ṣe píṣọ̀ mi. Ó gbé sí àwòrán ńlá. Onímọ́mì kì í gbé sí pálọ̀.
1: Lẹ́yìn tẹ gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni sà, onímọ́mì ó fi àwọn tó máa ń rà kìíní yẹn. Ó fi gbé wá fún mi nínú ilé. Ibi tí mo wà ní ṣọ́ọ̀bù, ó gbé wá fún mi. Ìgbà mo wá dúpẹ́ fún ẹ̀rí mi pé ó jẹ́ ẹni tó sọ pé mọ́mì. Mọ́mì gba 300,000. Mọ́mì gba
1: 300,000. Ẹni tó fẹ́ wá láti UK kò wá mọ́.
0: Kò wá mọ́ sà.
1: Ó ti fún yín lówó.
0: Ó ti fún mi lówó mọ́mì. Mọ́mì tí wọ́n bá gbà sálárì wọn á send oyè báyìí fún ẹ. Mo ní Olúwa ò ṣe. Gbà tí mo wá rí ọ̀rẹ́ mi kan ń lọ sí UK. Mo ní gba òróró authority. Mo ní kó máa lò ó. Nísìnyí ó jẹ́ ẹni tó sọ pé òun wà òun gba alẹ́ fúnra òun. Òun máa ṣe oúnjẹ sínú fridge. Ó máa ṣe oúnjẹ gbogbo. Ó máa fi fídíò ẹ hàn mí. Pé òun lọ sọ́jà, òun ṣe pẹpẹ soup, òun ṣe gbogbo ẹ̀. Àjọ nǹkan mi lẹ́tọ̀ ó ń pè mí. Inú mi dẹ̀ wá dùn.
1: Inú tèmi náà dùn.
0: Ìgbà tó tún pé àbúrò ẹ tún pè mí.
1: Ẹ dìde gbogbo ẹ̀.
3: Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM, Lagos. Listen on the go at www.jordan105fm.

0: monitor won la nikan lo ma we ose oni ko jeje be to ba je tori oke ogo oni mi le dawe monitor bo ni ma se wa se ororo ti mo gba ose ti mo gba mo ba mu eyo kan ti mo we yen mo sa fi pe oruko ogo awon egun mo ba lo send eleyi to ku so na ni fun iyanu olorun omo mi to wa leko ore kan lo mu lo o nsise gate man be oni oga yen kan pe oni pe ah o ye ni pa hun na pe ohun o ye nibi to wa yen
1: ise security lo den se
0: ise security lo nse o lo wa wo pe ah oni mami oni ibi te ti lo n gbadura yen oni o ga lo to o oni ke sa ma gbadura oni to ran de won ma ba oni meeting ni Wednesday eleyi to koja yi bo se wa di ojo Wednesday yen mo sa ni ah olorun ori oke ogo te pari e to ba je olorun sa mo ojo ki si se abo o ti pari ise iwo fokan bale bo se wa ti meeting yen de bo se pe mi ni yen oni mami olorun ti se o oni gbogbo awon to ti ejo ga si hun to tu je pe na nke congrats congrats ni be mo ni olorun eyi keji to ni mi
1: ko
0: o se
1: ta mi ele to
0: la le lo se ta o ni mi bo se pe oko e na ni bi to tin sise ni yen pe ati le o ati moto won ma fun pe bo se gbe contract nla foko e na ni yen
1: hey ati le ati moto contract nla won tun fa won yen ele lati gate man o fa lo bi e
0: e won fo na ni moto
1: ah ewo
0: oh ama mi ga
1: bo se gate man
0: eh
1: ah bo se gate man eni su
0: olorun o ma moto o wa won ni ko ma worry pe ẹni tó máa máa gbé wọn fún lẹni tó máa máa gbé.
1: láti jẹ fún ọ. ìyanu pèsè lóòótọ́ ló ṣẹlẹ̀.
2: ẹbí lákùn dàbí cost controversy.
1: ó bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ.
2: ẹgbẹ́.
3: òru mẹ́ta tí sẹ́mi àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. ọlọ́run sàmù ojú ń pè ọ́ máa bọ̀ wá dáre.
4: ògùn tó bọ ọrìn àjọ oṣù kẹjọ àṣírí ẹ máa tú onímọ̀ orí kọjá sọ́sù kẹsàn-án. ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lórí òkè ògùn àṣejìrẹ́ ńbàdàn lọ́jọ́ saturday 29 the monday 31st august òru àṣírí cross over àkòrí tí ẹ̀mí olórun alààyè fún wòlí rẹ̀ ẹni tí ọ̀rọ̀ àtàyé ń gbọ́ tiẹ̀ professor àbùtù authority breaking generation akọ fífọ́ àti wíwú gbogbo ìgbópinlẹ̀ ogun àbíjọ níbi tá a ti bí ọ tó sọ ìṣeré rẹ̀ tẹ̀síwájú àwọn aṣíwájú jésù olúwa wa ẹni tí gbogbo agbára lọ́rùn àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní kábàlì ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lábẹ́ ìpè ọlọ́run lórí wòlíì sàmùjù authority bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ saturday 29 the monday 31st august wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejìrẹ́ ni ẹ máa bọ̀.
5: www.jordan105fm.
6: mi ti bimọ yi ilẹ̀ tí ń yọjọ́ ọlọ́run fún nǹkan bíi 22 years sà ṣùgbọ́n mo wá dúpẹ́ pé ọlọ́run ṣe ìgbà tí ẹ fi ní ká ṣiṣẹ́ ní àpò ní gárárì ọlọ́run ṣe sà mo dúpẹ́ ọ bàbá mi mo dúpẹ́ dádì mi mo dúpẹ́ ọ bàbá mi authority mo dúpẹ́ sà mo dúpẹ́ ọ mo dúpẹ́ sà ẹ ṣe sà mo dúpẹ́ gidigidi gan ọ̀run mi dùn mo dúpẹ́ ọ bàbá mi mo dúpẹ́ sà mo rọ́wọ́ yín ayé mi sà mo dúpẹ́ ọ dádì mi mo dúpẹ́ sà mo nẹ́rìí sà láti january tí ẹ ti ṣiṣẹ́ yẹn fún wa ẹ ti ṣiṣẹ́ yẹn fún mi tí mo ti rí píríọ̀dù láti january ẹ̀mí rẹ̀ padà rí píríọ̀dù mọ́ sà mo dúpẹ́ sà dádì mi mo dúpẹ́ ọ ẹ kì í ṣe olúwa sà ọlọ́run aṣágbára rẹ̀ tún dádì mi o ẹ ṣe níbi rẹ ní fọmọ ṣiṣẹ ìránṣẹ ní fi ìyàwó ṣiṣẹ ìránṣẹ ṣe sàdájú mi mo dúpẹ ìpè yí pé mi o ìpè yí pé mi sá o.
7: ìṣàdámigbéra ooo.

ẹ káàlẹ́ o, mo dúpẹ́ o, ìpè yín pé mi o, èmi náà lẹ́rìí o, orúkọ mi ni ọmọlọlá o, ìpè yín pé mi mo dúpẹ́ o, ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984 ọlọ́run ti bá mi kọ́ o, ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o, mo ti kàn lónìí o, pẹ̀tẹ́sì ni mo tiẹ̀ tún fi kọ́, mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti lọ sí 80 years, but ọlọ́run gbé bó ṣe ń ṣe dé, ọlọ́run orí òkè ògo lòún dé.

ọlọ́run Samuel Ojo lòun dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè ni ọlọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mò ń lò látọdún mẹ́rìnlá, mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀. Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o, full option ló wà fún mi o. Mo dúpẹ́ o, mo yan ọlọ́run lógo o. Mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Mo ti kọ́ o, pẹ̀tẹ́sì ni mo tún fi kọ́ o, mo ti kàn lé ní o, èmi ni mo kàn o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣé o, ẹ ní fi ayé ṣe ẹlòmíì o. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fi ayé ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fìyàwó yín ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹ ní di wòlíì àtijọ́. Ẹ ní di wòlíì àtijọ́ o. Lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Ẹ ṣé, mo dúpẹ́ o.